0: Every day is another chance to do it all over again.
1: Get the best of starts on the Break of Dawn, 32 FM, 94.9.
2: My head's so far away.
1: Mornings are for dreamers.
2: I'm a dreamer, yes, I'm a dreamer.
3: Oh.
1: The Break of Dawn for champions.
4: Champion, champion, champion, champion.
1: On 32 FM, 94.9.
5: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9, ọjọ́ ayọ̀ lónìí.
6: 32 FM 94.9, Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
7: Wo bi oro ti yo lati ila re ma gbo kiki eye tara won ya gangan si ti e si oke rere ni nibi ti awon omo araye tin ferin lo ba ti won ko so un meji ti won gbo bi ko se ko mi feyin e 32 FM 94.9 Emi ri ki onibudu wo lo so be
8: Ile ni mo wa ko mo ki ki Olorun se di oba
9: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrèdí ẹ̀rí tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba, nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
10: gbàrà mi fún mi.
9: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026, ní ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn.

0: feel better about your life.
1: 32 FM, 94.9, the antidote to depression.
2: Mọ̀ lokoto pẹ́bẹ́ àdìó ta nla àwọn màálù tí ń rìn káàkiri láì lórí sù yìí níbi ayé lajú dé yìí káwọn kó tó máa da màálù káàkiri ìgboro kó màálù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́tẹ̀ dórí màálù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti màálù àtẹnini màálù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtẹ̀ èèyàn tá a wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbá kí rìn mú mi kíkan ẹ̀yẹ da màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
0: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà re.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
7: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK ẹ̀, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

wọn ni kò mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọn ni tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN iléeṣẹ́ MTN Nigeria lo so nipo wo eto yi oro agba e pade wa lori awon ate ayelujara wa Instagram oro agba 247 TikTok oro.agba 82 Abdulrazak Abdulgani Mr. GRA loko mi ileise MTN Nigeria loke loke nla bo supa owo omode owo agba kan ki to loke le mo lo e ku ka

0: 2026. Ọgbọ̀njọ́ oṣù kẹjọ, sọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026. Láwùjọ máa kórajọ papọ̀ láti képo Olúwa. Aago méjì òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4. Làdúrà àgbà yípo tó ń torí ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ́. Bó bá ti dáago kan ò sọ kége, ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án tí ìṣọjọ́ ìsinmi ni gbogbo ọkàn alààyè yóò máa jùmọ̀ gborí ọ̀fẹ́ àjẹjẹ tán. Orílẹ̀ ìpàgọ́ àdúrà péré ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bu Olúyọ̀lé Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Samson Atimama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè míì bíi Reverend Godwin Idogo Reverend Abiodun Obe Bishop Samuel Alawode Reverend Joseph Otegbade Atolúrin Ẹ̀mí Èyítayọ̀ Òjò wá pàdé Olúwa Ọlọ́run àpèrire Karayoba gbogbo ọ̀pẹ.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What?
4: My love, what happened?
3: Before I marry you, the TV where you promised, the fridge, Uncle, where is it? Washing machine, Uncle, will you be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already dey house?
4: Abba, since last month.
3: Ah, Pastor, continue the wedding.
5: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
6: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
7: CDK! Pay small, small. Leave BB!
8: Asha Junika Gbese Radio, me. 32 FM, Tiwa, okay.
9: Baba Fendo,
10: ẹka bọ̀pá láti jídọjà ká ṣe pápá pa lórí òpópónà ìbàdàn sí ìjẹ̀bú ọ̀dẹ́ àwọn kan ti ẹ̀ sọ̀rọ̀ nínú èyí tí wọ́n fẹ́ránṣẹ́ pé àbúyá kàǹpẹ́ìn kọ̀ọ̀kan ni àti kàǹpẹ́ìn àti kìí ṣe kàǹpẹ́ìn kádúpẹ́ lọ́wọ́ ẹni tí ó rí ni tí ọmọ ju ẹ̀yàn tí ẹ̀yàn owó bíta ṣùgbọ́n bóun ni ò sí ní dàbí àwọn èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀ ẹ wo òpópónà ìbàdàn sílùú Èkó ọdọọdún ni wọ́n ń yawó sọ́tọ̀ fún.
11: Ẹ ṣe ẹ jẹ́ ká bẹ̀ wọ́n á bẹ̀ wọ́n náà ni pé kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ kí wọ́n jọ kán má jẹ́ kó di àbíkú bí Lagos Ìbàdàn Expressway. Torí ọ̀nà yẹn ṣe pàtàkì. Ṣé wàá rí nǹkan tó ṣe tí mo fẹ́ bẹ Ààrẹ Tinubu sí. Kí Ààrẹ Tinubu kán má fi ọwọ́ ara wọn fa jọ̀gọ̀dọ̀ lé ara wọn lórí. Ìdí nìyí ní mo sọ nígbà tá à ń ṣètò lóyìnbó ní 2002-2003 gómìnà Ọ̀ṣọ́bà ló wà lórí oyè ní Ogun State. Nígbà tó ó fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì kò wá campaign. Ó ní gbogbo iṣẹ́ tó ń ṣe fún yín ló máa campaign fọ́hún o. Ṣùgbọ́n nígbà tí àwọn AD níbikíbi tó bá ti fẹ́ pa ń campaign orin burúkú orin èpè ni wọ́n máa ń kọ fún PDP. Gbẹ̀ngà Daniel kò sẹ́ni tó mọ Gbẹ̀ngà Daniel ó kàn yọlá ó kàn lálẹ́ hù. Gbẹ̀ngà Daniel wá kó àwọn onílù wọ́n á máa lùlù gbọ́ngọ́nà gbọ́ngọ́nà gbọ́ngọ́nà lójú títì á wá máa jó á máa fẹsẹ̀ rìn á máa sọ fáwọn èèyàn ẹdìbò ẹni bá dìbò fún ẹni bá dìbò fún pàwà òfò ni yóò ṣe ó dùn mí pé mo sọ ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe ń kọ nìyẹn nígbà yẹn nìyẹn inú wa bí àwọn aráàlú pé kí ló dé gan kí ló dé ṣe bí nǹkan tí wọ́n fẹ́ ṣe ló máa sọ fún wa ó ṣe máa ní ká má dìbò ṣe ń ṣe pé bí àwọn aráàlú ṣe padà lẹ́yìn wọn yẹn ìdí ni ẹjọ́ pé tí n bá ń gbọ́ tó bá sọ pé Ọbásanjọ́ òun ló jẹ́ kí àwọn lùsì àwọn éèdì mo kàn máa fi wọ́n rẹ́rìn ni torí wọ́n ti sọ àwọn aráàlú di mugun. Mo èmi gẹ́gẹ́ bí akọ̀ròyìn mo bèrè lọ́wọ́ àwọn oní taxi mo bèrè lọ́wọ́ àwọn fọkanáísà mo bèrè lọ́wọ́ àwọn tó ń tẹ̀fọ́ lọ́jà ta lẹ fẹ́ dìbò fún gbogbo wọn ni wọ́n padà lẹ́yìn gómìnà Ọ̀ṣọ́bà gbà yẹn wọ́n wá gbé gómìnà Ọ̀ṣọ́bà lọ sórí tẹlifíṣàn pìrìsẹ́ńtà wa ń bi léèrè pé gómìnà wọn ni ẹni gbéraga ó ní mi ní gbéraga aṣọ mi mo máa ń fi pákísì ni mo máa ń fẹ̀gẹ́ sí ló jẹ́ kó dàbí ló máa ń ta gangan tó dàbí pé mo ní gbéraga àánú gómìnà ṣe mí níjọ yẹn àánú ẹ̀ ṣe mí ṣùgbọ́n àwọn aráàlú ti padà nítorí èpè táwọn àwọn abẹ́ṣekáwọ́ ẹ̀ tí wọ́n ń ṣẹ́ ṣe rí ọ̀nà tí wọ́n fi lọ́lẹ̀ ní àná yẹn ohun tó da gbáà ni ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ pé gómìnà àjòjì kì í wọ̀lù kó nílẹ̀ mámọ̀ gómìnà ni aláṣẹ ìpínlẹ̀ ọ̀yọ́ kò sí ńbẹ̀ ẹ̀yin wá sọ pé tó ntí ò jẹ́ kẹ́ ẹ pè ní pé torí pé wà ní leave tó bá wà ní leave acting governor adelé gómìnà wà.
12: Àwọn kan wọ́n ní pé wọ́n tiẹ̀ ti tọ́ ọ̀rọ̀ òṣèlú bọ̀ òun náà ni
11: ọ̀rọ̀ òṣèlú
12: ni ṣùgbọ́n ẹyin ó ṣòṣèlú kò ṣòṣèlú iṣẹ́ àkànṣe ojú ọ̀nà náà ni ṣùgbọ́n àwọn ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni pé ibi tí wọ́n bá pè lórí ẹni wọ̀nyí fi tẹ̀lẹ̀ kí ni tó lè fa sábàbí irú.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ó mẹ̀ worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ̀gbẹ̀ ètò náà, gbélégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélégbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélégbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi ni ìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

ìyàwó bọ́ sínú mọ́tò àtàwọn ọlọ́pàá láti ìbàdàn ó dìjàbó gbọ́ ìgbà tí wọ́n dẹnu ilé ọ̀hún wọ́n bá òkú ọ̀gbẹ́ni nínú ilé wọ́n ti yọ ojú ẹ̀ wọ́n ti yọ ahọ́n ẹ̀ àtàwọn nǹkan míì nínú ẹ̀ lọ ìyàwó dìbò lulẹ̀ ó bó sẹ́kún pé ayé òun o ni iṣẹ́ ni o iṣẹ́ ni wọ́n ni wọ́n fẹ́ gbé fọ́kọ òun o iṣẹ́ ni wọ́n wá pé fún o àṣé wọn ń lọ pọ ni o. ẹ wá mọ gbọ ẹ wo ń táyé dà ayé gbẹgẹ ayé ti lè ẹyin abileko ẹyin adelebo ẹyin sisi etí yin mélòó. Ẹ tún gbọ́ yìí ǹjẹ́ wọ́n ń lọ sílé oníṣègùn bí tàbí ilé aláàfáà ló máa ń lọ àbí lọ́dọ̀ wòlíì ni wọ́n máa ń lọ ti ṣáájò ẹnìkan ló lọ sọ́dọ̀ oníṣègùn fún àjò ògùn fẹ́ ló lọ ṣe lọ́dọ̀ oníṣègùn ó ní ẹjọ́ ojú ọkọ mi ò gbébì kan bàbá ẹjọ́ ẹ bá mi ṣe ojú ọkọ mi ò gbébì kan o. ó ní kóníṣègùn yìí kó bá ń ṣe ògùn tọ́kọ òun ò ṣe ní wobòmíì mọ́ bàbá yìí bá ṣoògùn lóòótọ́ ó ní kó fi sínú oúnjẹ fọ́kọ ẹ̀ bó bá ti délé.

0: 2FM 94.9. I'm fairly bad boy, bye.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ẹ̀yin ìyá lọ́mọ ikú ò ní pa ọmọ yín ò sì ní dìdàkudà ẹ bá mi pe àwọn ọmọ yín jókòó kí wọn gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí àwọn ọmọ yín tó bá jẹ́ ọ̀dọ́mọkùnrin ó ṣe pàtàkì kí wọn gbọ́ mi táwọn ọmọ yín ò bá wá sí nítòsí ẹ̀yin ẹ bá wọn gbọ́ bí wọ́n bá ti wá dé ẹ sọ fún wọn ohun tẹ́ ẹ gbọ́ nínú ètò Kọ́ládé Alábí ẹ mọ jà fọ papọ lọpọlọpọ ejò ẹ já wọnú ọjẹgbójogun ṣẹlẹ gbáńkọgbì náà agbọn ṣínà àti tẹjú mo dá kẹkẹ ni wọn ń gbé ibẹ ni wọn wà àdúgbò kan ni wọn ń gbé pẹlú àwọn méjèèjì ò ní bàbá láyé mọ mọmọ nìyá ṣínà ń tà ní mo dá kẹkẹ ọmọ ìpótú mo dùn ní ìyá tẹjú lálágbo ọmọ àgbo ọmọ nìyá tẹjú ń tà ọmọ ìlú mo dá kẹkẹ ní ṣe ṣínà àti tẹjú bíi mọ̀lẹ́bí kan ni wọ́n jọ ń ṣe ilé ìwé kan náà ni wọ́n tún jọ lọ pẹ̀lú

ẹ̀yin olólùfẹ́ ètò yìí o ta ni sọ pé kò sí ayé ná ayé ń bẹ èèyàn wà iṣẹ́ dáhùn lọ́dọ̀ ṣínà bí tínà ìyàwó ẹ bá ti lóyún ó máa ń bàjẹ́ ni èyí tó bá dẹ̀ dúó tó fi bímọ òkú ni ó fọmọ náà bí òkú ọmọ ló fi ń bí ó tó ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹta tó lóyún tó ṣe pé òkú ọmọ ló fi ń bí o nínú ilé ni ṣínà wà lọ́jọ́ kan làwọn tó ń kó lẹ́tà jíṣẹ́ bá mú lẹ́tà kan wá fún ṣínà wípé ó ní lẹ́tà o láti ìlú òde kejì ta wá ló kọ lẹ́tà náà jíjá tí ó já lẹ́tà ọ̀hún kà ẹ̀ ní kí ló bá ń bẹ̀ àìwò àìwò àìwò ni wọ́n kọ sínú lẹ́tà náà àìwò wọ́n fi kinní kan pupa kọ lẹ́tà náà ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi kọ́ àìwò sínú ìwé èwo lèyí o àìwò bó ṣe ka kinní yìí tán ló bá ń fọwọ́ gbojú bàlàbàlà ojú òun o kílódé bó ṣe di pé ojú ṣínà fọ́ nìyí o tí wọn ò dẹ̀ mọ́ ń tó fa sábà bí ẹ̀.

kọ́ yìí ẹ̀gbọ́n ìyá ṣínà yìí òun ló wá gbé ṣínà sínú mọ́tò ó di mú dákẹ́kẹ́ lọ́dọ̀ màmá tẹ́jú wọ́n mú lọ bẹ̀bẹ̀ níbẹ̀ wọ́n ní gbogbo ibi táwọn ń dé ohun tí wọ́n ń sọ ńbẹ̀ náà ni wípé ṣínà ti ṣẹ̀ àwọn sì mọ̀ pé ṣínà yìí ṣe ń tí ò dáa sí wọn ẹ dákun ẹjọ́ ìyá wa ẹ̀yin lẹ gbé ṣínà gòkè tán kó tó sọ̀pàkọ́ lùkẹ́ tó ní tiyín báwo ẹ̀yin lẹ fún lẹ́yìn tó tún wá ń fi yín ọ̀hún gé yín jẹ ẹ̀yin lẹ sọ́dẹ̀ èèyàn láyé tẹ̀tọ́ nílé ìwé dé yunifásitì ìgbà tí ò sẹ́nì kankan fún mọ́ ẹ̀yin lẹ dúró ti gbágbágbá tẹ́ ẹ jẹ́ ó mọ̀ wípé bẹ́ni bá kú ẹni ní kò ẹ dákun ẹjọ́ mà bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àfòsèfamọ́dọ̀ ni ṣínà ń sunkún ó dọ̀bálẹ̀ ó di ìyá àtẹ́jú lẹ́sẹ̀ mú ìyá àtẹ́jú ni mo dá kẹ́kẹ́ bá ní kí wọ́n fi ṣínà lẹ̀ o àwọn ó mọ tọ́jú ẹ̀ ẹ̀yin kọ́ yìí lẹ́yìn oṣù méje kàyéfì wọ́n tọ́jú ṣínà lóòótọ́ tójú ẹ̀ sì là padà níbi tí wọ́n ti ń dé ni wọ́n ti ń tu wọ́n gba ojú ẹ̀ padà níbi tí wọ́n fi pamọ́ sí.

fẹ́ ètò yìí o ṣínà pàpà tó ń bẹ tẹ́jú nígbẹ̀yìn gbẹ̀yìn ó fẹ́ tẹ́jú padà wọ́n jọ ṣèyàwó ìyá tẹ́jú wa ń sọ fún ṣínà wípé kó wo ó mọ̀ wípé ó ti kọ́gbọ́n gidigidi nínú ohun tó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn àmọ́ o ohun tó ṣe ni lẹ́ẹ̀kínní kò gbọ́dọ̀ tún ṣe ni lẹ́ẹ̀kejì bó tilẹ̀ jẹ́ pé ó ti gbóyún lọ ó tún gbọ́mọ bọ̀ wálé ìtumọ̀ yẹn ni pé bó ti lọ náà ló bọ nílùú ìbíní ìmọ̀ ọ̀tá ti dòfo tí wọ́n fẹ́ tú wo àtọmọ mi ká ẹnu tí ìgbín ìwọ náà dẹ̀ fi bóòṣà ó ti fi wá ń gbolẹ̀ báyìí o wàá mọ̀ gbọ́ ìwọ ṣínà mọ́ ba ọmọ mi nínú jẹ́ mọ́ o ọgbẹ́ ọkàn tó dá sí lọ́kàn tẹ́lẹ̀ kò tí ì jiná tán o bó o bá tún ṣe mọ̀nàmọ̀nà ọkàn dé nínú iyọ̀ púpọ̀ bó o bá mọ̀ kó o mọ̀ ojú ẹ tó fọ́ níje lò ó èmi ni mo wà ń bẹ o àṣàjẹ́ mọ́sẹ̀ni mi ohun tá a fi jù ọ́ lọ la fi hàn ẹ́ yẹn kó o lè mọ̀ wípé ọmọdé ni ọ́ ò láyà kẹ́bọjẹ́

ẹjẹ́ ń fi ìjìnlẹ̀ ìṣètì kan sílẹ̀ lénìí mo kí gbogbo ẹ̀yin òbí lọ́mọ tó ń gbọ́ mi gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ kólúwa kó dáwọn ọmọ wọ̀nyí sí fún wa àmì o polytechnic lọmọ tiyín wà ní àbí yunifásitì ilé ẹ̀kọ́ yòówù tí ì bá wà a ò ní ṣọ̀fọ̀ ìkankan nínú gbogbo wọn ẹ̀yin ọmọ wọ̀nyí wàyí o tẹ́ ẹ bá ń tẹ́tí gbọ́ mi mo ń fi àsìkò yìí ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo yín ni o ẹ má gbàgbé gbogbo wàhálà àti ìdààmú tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó wọlé sílé ẹ̀kọ́ tẹ́ ẹ wà yìí o àdúrà mi sí gbogbo yín ni wípé ohun tẹ́ ẹ wá ṣe níbi kẹlẹ́dàá kó jẹ́ kẹ́ ẹ ṣe láṣeyege o ẹ̀kọ́ lẹ wá kọ́ níbi ẹ̀kọ́ yìí náà ni ẹ kọjú sí ẹ fojú sẹ́kọ̀ yín ẹ má ṣe nǹkan míì ẹgbẹ́kẹgbẹ́ ìwàkiwà ìṣekúṣe ẹ má ṣe o tẹ́ ẹ mọyì owó táwọn òbí yín ná tẹ́ ẹ fi wọlé síbí kẹ́yìn ó lè bá àjẹ́ èèyàn ni ẹ má wàá gbàgbé ẹ má gbowó àwọn òbí yín lugbó ẹ ò dẹ̀ gbọ́dọ̀ sọmọlúàbí nù ọmọdé yìí má gbàgbé ọmọ ẹni tí wọ́n ṣe o wo wájú kó o ẹ̀yìn wò o ò lẹ́nì kankan má sì gbàgbé òwe yorùbá tó ní ọmọ tí ò bá ní bàbá kì í bá wọn dépò lẹ́yìn ìyá àti bàbá ti bí ọ sáyé ná wọ́n fún ọ lẹ́kọ̀ọ́ ilé àti tòde wọ́n tọ́jú ẹ dàgbà wọ́n fi ọ sílé ìwé kó o lè bá àjẹ́ èèyàn ni alágẹmọ ti bímọ ẹ̀tán àìmọ́ ń jó ọwọ́ ọmọ ẹ lóko ọ̀tọ̀ ni ká bímọ ká tọmọ ọ̀tọ̀ ni kọmọ ó gbẹ̀kọ́ àbí ìkọ́ lọmọ tí wọn ò tọ́jú ọmọ tí ò gbẹ̀kọ́ ni wọ́n ń pè ní àkọ́ ọ̀gbà. ẹ̀yin abímọ má lè tọ ẹsẹ̀ ni o kí láǹfààní ọmọ tá a bí tá ò tọ́jú tọmọ náà bá yàyàkuyà lọ́jọ́ iwájú ẹ̀bí wa ni lóòótọ́ ọmọ mi wà kò sí bá a ṣe lè tọ́jú wọn tó yóò pàpà yàyàkuyà náà ni ṣùgbọ́n ojúṣe òbí ni láti tọ́jú ọmọ tó bí tọmọ náà bá wá kọ̀ tí ò gbẹ̀kọ́ òbí ti ṣe wọ́n tó lè ṣe ìgbésí ayé ọmọ náà ọwọ́ ẹ̀ ló dẹ̀ kù sí ó kò sọ́wọ́ ọmọ òun o ọmọdé yìí tí wọ́n bá ń bá owé tí ẹni wọ́n ń sọ ìbáwí ọjọ́ òní yóò pẹ́ kó o tó mọ̀ wípé ẹ̀kọ́ ńlá gidi ni lọ́jọ́ ọ̀la òbí tó bá fọmọ sílé ìwé tàbí ẹnu ẹ̀kọ́ṣẹ́ ogún ńlá gidi ló fọmọ ọ̀hún o ìyá ń bẹ fọmọ tí ò gbẹ̀kọ́ ẹkún ń bẹ fọmọ tó ń sá níbi iṣẹ́ má gbójúlógún ẹnikẹ́ni tẹpamọ́ṣẹ́ kí wọn náà ó lè lu àlùyọ ni ẹ̀yin ọmọ tó wà nílé ẹ̀kọ́ gíga wàyí o etí yín mélòó ẹgbẹ́kẹgbẹ́ ò sun wọn ẹ má bà wọn kẹgbẹ́kẹgbẹ́ o jẹ́ kí wọn ó mọ̀ wípé ọmọlúàbí ni wọ́n ṣe ìwé ni wọ́n ní o wá kà níbi tó wà ọmọ tó wà nílé ìwé tó ń mutí tó ń mugbó tó ń mu sìgá ọmọkọ́mọ ni ọmọ tó ń ṣẹgbẹ́ òkùnkùn nílé ìwé ọmọkọ́mọ ni òbí ẹ dákun ẹ jọ ẹ máa lọ yẹ àwọn ọmọ yín tó wà nílé ẹkọ wo káwọn ọmọ wọnyí kí wọn mọ bá dọmọkọmọ jíjìnà sáwọn ọmọ wọnyí ó léwu púpọ púpọ jẹ ẹjẹ mọ wípé àwọn ọmọ wọnyí wọn ò ṣe fojú di ọmọ tó ń lọ ṣọọṣì nílé tó ń lọ mọṣáláṣí dáadáa tó ń hùwà pẹlẹ gẹgẹ bí ọmọlúàbí èèyàn jẹ ẹ mọ wípé ó lè délé ìwé tí ó yíwà padà tí ó sì dọmọkọmọ kí ló ń fà á ẹgbẹkẹgbẹ ni àwọn tí wọn jọ wà nílé ìwé yìí wọn lè yí lọkàn padà kí wọn ó gbìngbè kó gbìn sí nínú tí wọn ó sì kọ ní ṣekúṣe àtiwàkiwà bẹ́ẹ̀ àwọn òbí ọmọ báyìí kò sì ní mọ gbogbo ohun tí ń ṣe nílé ìwé wípé ojú táwọn fi ń wo ọmọ wọn ó ti kọjá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé wọn máa ń díbọ́n nílé lójú àwọn òbí wọn ni àmọ́ tó jẹ́ pé tí wọ́n bá wà nínú ilé ìwé wọ́n mọ hùwà míì ṣùgbọ́n tá a bá ń dọ́dọ̀ àwọn ọmọ wọ̀nyí ní gbogbo ìgbà yóò le díẹ̀ fún wọn láti ṣèṣekúṣe tàbí láti kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọ́n mọ̀ wípé ìgbàkigbà lòbí wọn lè wá wò wọ́n ẹ̀yin òbí kódà
ba ba fe lo wo awon omo wa tun be nile iwe ko ye ka je won mo gba ta nbo ojiji lo ye ka ma yoju si awon omo won yi te ba ti so fun won tele pe nbo yo mo fi wa pamo ne ṣugbọn te ba yo se lojiji bo se wule ko fi wa pamo to yo ko si yen lowo lojo kan be ba pade omo mi ti nbe nile eko e wa wo iwo ku aso ti won wo yo ya yin lenu omo mi ti e ti le lo sebo mi te o se bi ile eko lo wa omi ti da sewo ninu won to kan fi ile eko se boju boju e wa wo omo ogun odun ti n tele sugar daddy egbe baba e lo n pe ka to n ba lasepo omo to wa ni ile eko niyan o tawon obi e ko de mo itu to n pa omi ninu won ama ko sowo awon afinise tutu ola ti won fi won sogun owo melo melo la fe so ninu omo to ti dawati abi se ta won ti won fo ogun balopo ti won te pa lapa saye ni ka so ni oti mimu siga igbo atawon imukimu gbogbo ti won mu ye ile eko le lomi ti n ko gbogbo e ohun ni mo fi n so fun eyin obi wi pe o dowo yin o awon omo yin to wa nile eko giga igbawo le ti debe kan yi bomo elomi ba ti wole eko giga o tan niyan won ki yoju somo na mo abi nigbawo leyin ti yoju somo yin gbeyin nile eko bi to wa mo bi yin ni o ai mo yo omo to ti di adigun jale lati le iwe to bi o se mo omo yin o n lo moto bogini o n gbe ka wale o nawo bi eleda e o sai mo wi pe o ti kegbe kegbe ni abeyin le fun lowo to na eyin obi mo ke fun yin to a o gbodo jina si awon omo wa nile eko bo se wule kele iwe won jina to e ma lo sibe daada lati lo be won wo ka si ma si won leti ni gbogbo igba be atun gbodo ma gbadura fun won keso ko ma ba ya won lo iku oni ja won gba mo wa lowo o ase

yo ba dun gbo yo ba dun ka yo ba dun so lenu asa wa ni ede wa ni awon mi ede lede lo ma nwu won o ma nwu won ju ede ti won lo o tipa tipa lawon mo wa fi wa nti en so yo ba ninu ile omo mi ko ti e gbo yo ba kankan ke lo de ai gbo yo ba o je ki omo mi ko go pupo ṣe mọ̀ wípé èdè òyìnbó tí wọ́n ń sọ àpọ́nlé ò ṣe bẹ́ẹ̀ sí ń bẹ bí èdè tiwa bí wọ́n bá wà nínú ilé èdè òyìnbó ni wọ́n ń sọ àwọn òbí wọn dẹ̀ ń wò wọ́n wọn ò sọ nǹkan kan bí wọ́n bá tún wà nílé ẹ̀kọ́ èdè òyìnbó ni wọ́n máa ń sọ sí wọn bẹ́ bí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ èdè gẹ̀ẹ́sì náà ni wọ́n ń sọ èyí tó tiẹ̀ wá jọ mí lójú ni wípé ọmọ tó bá sọ èdè yorùbá nílé ìwé míì wọn lè bá wípé ẹsẹ ni kò gbọdọ sọ èdè yorùbá èdè gẹẹsì yìí ni wọn pa ní dandan fún wọn wípé kí wọn máa sọ èèmọ lukutu pẹbẹ pẹbẹ pẹbẹ wọn ni kí wọn má sọ èdè wa mọ o ẹgbani ẹlàjà

láfikún ẹ wò ó ẹdẹ yóò bá ọ̀nà wo la ó gbé gbà tí ò fi ní dun ìgbàgbé èdè òyìnbó ṣé kò ti fẹ́ gbẹyẹmédè wa lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa mo ní wọn ò ṣe bẹ́ẹ̀ gbọ́ yorùbá dáadáa mọ́ àfẹ̀yí tó bá ṣe pé ó gbé lọ́dọ̀ àwọn àgbà lókù tàbí tó pẹ́ lóko a ò lè gbọ́ ògidi yorùbá lẹ́nu àwọn ọmọ òde ìwòyí mọ́ o a fi àmúlùmọ́lá èdè lóko báwo la ti ń powe nílẹ̀ yorùbá kí tiẹ̀ ni wọ́n ń pè lówe àkókò wo là ń pa òwe owé wo ló bá ń tá a fẹ́ sọmu àwọn ọmọ wa ò mọ́ òǹkà owó wa nílẹ̀ yorùbá wọn ò mọ́ o kí ló kì ìdílé wọn kò yé wọn bá a bá wa ń bá a lọ báyìí 50 years ǹjẹ́ de yorùbá ò tiẹ̀ ni wọ́n wọlé

nílé kọjá ibi tá a wà yìí ọjọ́ ti lọ ìpéǹpéjú òun sì ní àlàáfíà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ ẹ ti ń fọkàn bá wa bọ̀ lóko adédayò adéyẹmí mo fi yín sílẹ̀ láàyè ààyè ni wọ́n padà wá bá gbogbo yín jọ mẹ́jọ títí ìgbà náà tẹ́ tún máa gbọ́ tuntun ẹ̀yin olólùfẹ́ ètò yìí o Kọ́ládé Alábí ló ń kí gbogbo ilé o. A tù wá bà.

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bíi ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wá ni látàárọ̀.
0: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dá.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ ni bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kí ni tó dé o polówó ọjà rẹ ni.
1: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
0: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ yá bí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
0: Ìyá bí ti sin ìwọ lọ sọjà rẹ lófo bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́ ìwọ náà bá wa fẹ́ rírì ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.
3: Please listen to this public service announcement. Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road. Sinomat Superstore is taking over, a world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items, furniture, electronics, fashion and beauty, all under one roof. Don't miss the grand opening of Sinomat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts, big celebrations at Palms Shopping Mall located on Ring Road. Tag all your shopping buddies. Get your shopping list ready. And let's turn up big on the 5th of September 2026. Sinomat Superstore. Cheaper. Quality. Satisfaction.
4: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó. 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Wọ́sùwọ́sùwọ́bì kíni mò ń gbálẹ̀ tí mò ń ṣẹ́ṣẹ́ wọ láyé ń gbọ́ gbúrú. Ayé ló vibrate yẹn frequency yẹn is 94.9 32 FM ayé ẹrẹ́rìn ó yá máa rìn ẹ̀rín ògo nìyẹn àṣírí lóníkọ́ máa rẹ́rìn ó yá rẹ́rìn laugh.

ohun jẹjẹrẹ òun náà ló lè mọ ṣe ni lọ́nà eléyìí tí ó wáyé lọ́nà jẹ̀lẹ́ńkẹ́ lábala ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè iran ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn náà ti ń gbaradì láti gbéná wojú àṣẹ ìfòfinde ètò ọrọ̀ ajé torílẹ̀-èdè amẹ́ríkà fi ń kan orílẹ̀-èdè ti iran lágbo àmúlùdùn bùnmí nelson òun náà ló ti fi ìkábàámọ̀ rẹ̀ síta látàrí bó ṣe dàgànlá sí fúnkẹ́ akíndélé lágbo ìròyìn eré ìdárayá ikọ̀ dé tigress ní ń retí wakama ṣáájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí ó wáyé láìpẹ́ yìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

0: ọgọrọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síta ìdí pàtàkì tí ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí kò ṣe tí mọ jẹ àǹfààní yíyọ owó ìrànwọ́ orí epo eléyìí tó wáyé tí wọ́n sì dẹ̀bi ẹ̀rú gbèsè eléyìí tí ìjọba àpapọ̀ ń san àti owó gọbọi eléyìí tí wọ́n tó fi ń kun fún àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ lẹ́yìn ìṣe ni a bẹ̀rẹ̀ sí ní fi wòye wọn síta lásìkò tí akọ̀ròyìn wa níkànnì 32 FM 94.9 Ogundélé Ọlárẹ̀wájú tó ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nàìjẹ́ òdì mímọ̀ ìdí pàtàkì táwọn ọmọ nàìjíríà kò fi tí ì rí ipa tó jọjú lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti yan owó ìrànwọ́ lórí epo ọ̀kan lára àwọn òwòye ìlú bí nǹkan ṣe ń lọ rótìmí agbolú ajé ẹni tó jẹ́ òdì mímọ̀ pé yóò gbani ní àsìkò díẹ̀ ṣáájú kí àwọn aráàlú tó mọ jàǹfààní àtúnṣe ètò ọrọ̀ ajé náà eléyìí tí ó sì nípa lára àwọn aráàlú agbolú ajé ẹni tó jẹ́ òdì mímọ̀ pé owó tí wọ́n rí lórí yíyọ owó ìrànwọ́ orí epo bẹntiró òun náà ni ó fà á tí ètò ìnáwó ìjọba náà tún fi ń rú gọ́gọ́ sí tí àwọn owó tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ tó sì tún fi ń rú gọ́gọ́ sí.
1: Ìkíní ni wípé kankan àti àwọn olóyìnbó ń pè ní microeconomy reform. Tá a bá ṣe microeconomy reform, ó máa ń pẹ́ ká tó rere tó máa jáde ní microeconomy reform. Ìkejì ni pé ọ̀pọ̀lọpọ̀ owó ta ń rí gbèsè la fi ń san. Ìkẹta ni wípé owó ń lọ sí ìjọba ọ̀dọ̀ owó tó pọ̀ ń lọ sọ́dọ̀ ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀. Nǹkan tó dẹ̀ wọ́n náà fi ń ṣe. Ẹ̀wẹ́ lójú èrò tèmi, mi rò pé ká dá subsidy wa pa ní ọ̀nà àbáyọ. Ó yẹ ká wo kí la lè ṣe, ìgbésẹ̀ wo la lè gbé, tó yẹ pé àwọn tó ń jí subsidy wọn ò ní máa jí mọ́. Ìgbésẹ̀ wo la lè gbé kárí pé ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ òṣì tó wà lórílẹ̀-èdè wa ó lọ. Nǹkan tí mo rò pé ìgbésẹ̀ tó yẹ ká gbé nìyẹn. Kí ìjọba àpapọ̀ wo pé àwọn tó jẹ́ tán àwọn olóyìnbó mi ni poor people, kí la fẹ́ ṣe fún wọn ká fi cushion effect nǹkan tó ń pass through. Ó yẹ kí ìjọba àpapọ̀ ṣe ìrànlọ́wọ́ fún bóyá bí ètò ọ̀gbìn tá ń pè ní agriculture. Ó yẹ kí ìjọba àpapọ̀ wo pé kí la lè ṣe tó jẹ́ ètò ìrìnà, pé ká ṣe ìrànlọ́wọ́ fún ètò ìrìnà so that àwọn tó kù díẹ̀ káàtó fún wọ́n lè kan ayá lè rọrùn fún wọn. Lójú tèmi, èmi rò pé nǹkan tó yẹ kí ìjọba àpapọ̀ ṣe.
0: Ọkan lára àwọn ọmọ Nàìjíríà tó ń wòye bí nǹkan ṣe ń lọ, Ibrahim Akoredé náà sọ̀rọ̀ tó jẹ́ òdì mímọ́ pé kò tí ì yé òun yékéyéké ohun tó ń bẹ nídìí yíyọ owó ìrànwọ́ orí epo bẹntiró tó sì ń jẹ́ òdì mímọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni kò tí ì rí àǹfààní kankan tàbí kí nǹkan yí padà nípa ìgbésí ayé wọn.
2: Pé àti ìmárí torí mo rò pé n tó yẹ kí ìjọba kọ́kọ́ ṣe kó tó di pé wọ́n yọ subsidy kúrò ni pé ká ti kọ́kọ́ rí àwọn n tó lè kọ́kọ́ jẹ́ ìtura fún wa kó tó di payọ́. Ṣùgbọ́n nísìnyí tí wọ́n tiẹ̀ ti yọ kò sí ewu ó yẹ kí wọ́n yọ nítòótọ́. Ṣùgbọ́n ó yẹ ká rí ká ti mọ̀ lára jù báyìí lọ. Torí mo rò pé lóòótọ́ àwọn gómìnà gbowó tó pọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn tó ń ṣojú wa ní ilé-ìgbìmọ̀ aṣòfin Senate ni House of Rep ni gbogbo wọn náà ló gbowó tó pọ̀ sí tó yẹ kí wọ́n fi tún constituency wọn ṣe ju ti tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀rọ ìsìn wọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ dọ́wọ́ náà sílẹ̀ torí òṣèlú ti bẹ̀rẹ̀ àbáyín ṣe títí yín àbáyín ṣe gbá oríṣiríṣi là ń gbọ́ àdó àfẹ́lá fáyín eléyìí lówó ẹ̀yìn àwùjọ lówó ẹ̀yìn tán lówó gbogbo ẹ̀ wọ́n fowó ṣe ń sìn torí pòṣèlú ti ń bẹ̀rẹ̀ tó bá tún yá wọ́n tún fòpin sí torí pòṣèlú ń bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní láti máa fẹ́ náwó yẹn síta máa fẹ́ náà bọ́ ńgbà tí wọ́n yọ kiní tó wo tí wọ́n pọ̀ sí kí ló dé táwọn fi mọ kíkí rọrùn kó bá aráàlú ṣùgbọ́n ẹ̀rọ a ní báwo pé bóyá bó bá ṣe ń lọ tán bá ní ìfẹ́ wa ń tòótọ́ tòótọ́ ó yẹ ká mọ̀ lára jù báyìí.
0: Ilé Ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àwọn ọmọ Nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ láti lajú wọn sílẹ̀ kí wọ́n dìbò lọ́nà tó tó àtẹ̀yí tó yẹ látàrí bí ìgbà ṣe le koko báyìí eré tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣe ń kojú ọ̀rọ̀ ọ̀hún ló ń jẹ jáde ìyẹn nínú ọ̀kan pàtàkì nínú ètò wa lórí ìkànnì 32 FM 94.9 Bàbá Bẹ́ńdọ̀ nígbàtí ọ̀kan lára àwọn òwòye ìlú Olúfẹ́mi Olúkunlé tẹ sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà òun náà ni wọ́n láǹfààní láti dìbò ṣùgbọ́n tí wọ́n lọ ń dìbò fún àwọn olùdíje tí kò tọ́ látàrí owó péréte eléyìí tí wọ́n ó ti bọ̀ wọ́n lọ́wọ́ wípé kí wọ́n fi sápò kí àwọn náà rí iná àti àwọn àǹfààní mìíràn eléyìí tí wọ́n máa fún wọn lásìkò ìpolongo ìbò tó mú kí wọ́n ṣìnà láti dìbò fẹ́ni tí kò tọ́. Bákan náà ni ọ̀rọ̀ àwọn olùdìbò tó ní káàdì ìdìbò lati woye saju anfani eleyi ti won ri ni kiamosa ki won si wo awon oludije to ni erungba rere lati sin ilu seun toto to ye fun ile yi olufemi olukunle eni to kilo wi pe igbese asise yike yi te eyan ba se lati gbe igbese nse ni onitohun yo tu koju awon ipinija miran wa ro won ipe ke awon oludibo dibo bo se to bo se ye ki won se laju won ki won to dibo bakan na ke mo ta ibo won tabi eri okan won
3: omo nigeria o ti mo nkan ton fe tori pe o dabi eni pe awon to ba nfi ya je won awon ni won ma n dasoro ni gbogbo agbon ijoba ni oke patapata ni o ni ibile ni o ni ijoba ipinle ni o awon to ba satile fun won ni nkan je emi o ti ba won wi iya ki se omi obe ki se buredi ki sakara osu opolopo awon ko wa to pe iya sun won debe ni oloselu de re won ma nko awon araalu sinu ago won wa fe bi pa won sugbon to ba di asiko bo won wa tun wole won ti tun wa le bayo won wa mu agbado bi mewa won da sile laarin adiye me dogbon won ma tera won pa won ma sara won bi oloselu se ma se wa niyan ni o je ka mo ta fe se ri teyan eyan le fi iwosi o le fe bi sinu koko nje iwosi iru iti won se losun sugbon se nipa ti pe ki kini fe gidigun ati pe kini eni to so bi pe awon ma se joba koja
4: 31
3: ati gboru eri awon pdp ti se ibo ni won wa leni se ri to ba je bi pe ohun ti yari nso yen to ba je bi pe a ba nse oselu bi won se nse to je pe agbara araalu owo araalu lo wa ti o si gbagbo mago ti o si pe a se alumokoro yi lati depo oni so be won ma ke araalu won ma ge won won ma se nkan to fe ki won ijoba won le ko 2100 papa oko ni 2031 sugbon keyan ma fi owo soya ko ma fowo gbalẹ pe a koja 2031 a je pe ajana ku won ti o ti gbo billion to wa ni die ko to gbe odi eyin mi niyan ati pe ki se pe bo se to ni won ti fe se bo ti gba ni won ti fe ma se ki ti se bo se gba

Ìròyìn ló ti ń dé ṣètì gbọ̀yìn láti kàn ní 32FM 94.9 lábala ìròyìn ilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè Iran ti jẹ́ òdòmímọ̀ wípé àwọn ti gbáradì láti gbéná wojú àṣẹ eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà pa. Èyí ló wáyé látàrí bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń kéde èròngbà rẹ̀ nípa ètò ọrọ̀ ajé eléyìí tí àwọn ò fi gbéná wojú ilẹ̀ Iran. Orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́ òdòmímọ̀ wípé gbogbo agbára àti ohun tó ń bẹ ní ìkáwọ́ àwọn ó ní àwọn ó sà tí àwọn ó fi rí dájú wípé ilẹ̀ Iran ń ṣe ni ó dáwà gédégbé láàrin ètò ọrọ̀ ajé àgbáyé lójú ọ̀nà àti jẹ́ kí ó lọ bomi sùúrù mu tí ohun gbogbo yóò sì pa kàsọ́ mọ́ wọn lọ́wọ́. Ẹ̀wẹ̀ ẹni tí ṣe mínísítà fẹ́tọ̀ ọrọ̀ ajé nílẹ̀ Iran ìyẹn Ali ó jẹ́ òdìmọ̀ pé orílẹ̀-èdè náà ti gbaradì fún ìgbésẹ̀ èyíkéyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá gbé kalẹ̀ tako ilẹ̀ Iran. Ẹni tí ṣe akọ̀wé ètò ìṣúná orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Scott Bessent ó jẹ́ òdìmọ̀ pé orílẹ̀-èdè èyíkéyìí lè tó bá ṣetán àti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Iran náà ni wọ́n ti ń jẹ́ ló ti di mímọ̀ nípasẹ̀ ìrànwọ́ fún ilẹ̀ Iran àbí ṣe ètò ìṣúná kan fún wọn náà ni àwọn ò tún dẹ́yẹ sí wọn lábala ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bẹ́ẹ̀. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ ti dí Tigress torílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ń retí ìbọ̀ padà wálé olórí akọ́nimọ̀ọ́gbà àwọn ìyẹn Rena Wakama látàrí bí wọ́n ṣe ń wọ ìpele àṣekágbá fún ti ìgbáradì wọn fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ àwọn obìnrin tọdún 2026 ìyẹn Women's Basketball World Cup. Ìdíje ọ̀hún ni yóò wáyé tí ó gbéraṣọ nílẹ̀ Germany ní ọ̀sẹ̀ méjì sásìkò tá a wáyé Wakama. Eléyìí tó ń bẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí iṣẹ́ eléyìí tó ń ṣe lọ́hùn-ún tí wọ́n ṣe retí wípé yóò darapọ̀ mọ́ àwọn ikọ̀ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ọjọ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé náà. Ìdíje náà tí ó wáyé ní ọjọ́ kẹrin sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí. Wakama ló ń tẹ̀síwájú daṣẹ́ rẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí olórí akọ́nimọ̀ọ́gbá fún torílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ipò mìíràn tó tún dì mú gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí akọ́nimọ̀ọ́gbá ìyẹn fún ti Chicago Sky lórílẹ̀-èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀ bá níròyìn yàjọ́yàjọ́ kan abómi ìtẹ̀fẹ́ fìtú àlétí ẹlẹ́yìí fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0704-700-4949 àbí 0704-700-4949 tàbí 32fmnews@gmail.com. ìròyìn òní jù báyìí lọ fún tọ̀sán tòní lédè Yorùbá níkànnì 32fm 94.9. ìròyìn ọ̀hún jẹ́ kíkójọ látọwọ́ Akínwálé Abolúwádé Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn. Ẹ máa yàṣẹ́ o.

0: 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
2: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card. 500 naira, 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Hello.
1: Hello, my Ekaso.
2: Hello, Ekaso.
1: Yes, ma. Bide mi ni lati agbaje.
0: Anti bide mi lati agbaje.
1: Bẹ́ẹ̀ni, ma. Mo fẹ́ bá Mary Naja.
0: Ada, ẹ múná bá béèrè yín pápápá.
1: Ìbéèrè kẹrin.
0: Ìbéèrè kẹrin. Anti bide mi.
1: Yes,
0: mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ mẹ́rin yìí, ẹ bá mi lò nínú gbólóhùn kó nítumọ̀. Ọ̀rọ̀ mẹ́rin péré mo fẹ́ fún yín, ẹ̀yin ẹ lò nínú gbólóhùn kan ṣoṣo. Gbólóhùn kan ṣoṣo kó dẹ̀ nítumọ̀. Àkọ́kọ́, ilé koríko. Ẹlẹ́ẹ̀kejì, ilé olódì. Ẹ bá wa gbọ́mọ kúrò ńbẹ̀ kẹ́ lè gbọ́ dáadáa o. Ọtí ẹ̀dá, àwọn gangan
2: ni wọ́n ni.
0: John Pé, hello.
1: Hello,
0: Ekasoma.
1: Ekueto. Ati mo Yusuf lati Omiyale.
0: Ekaboma.
1: Ekueto.
0: Yes, ma.
1: Efun won be eje mu kejila lado anti mi.
0: Ibere kejila latodo oda. Mami Fatima Yusuf se ngbo. Mo fẹ́ fún yín lọ́rọ̀ mẹ́ta kan, ẹ kọ̀ fún mi níyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta ló bá tán.
1: Aya.
0: Ìwọ́ òun làkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì. Ẹ mọ̀ dáhùn rẹ̀ o, ẹ jẹ́ ń sọ papọ̀. Àkọ́kọ́ ìwọ́. Ẹlẹ́ẹ̀kejì adọ̀dọ́. Ẹlẹ́ẹ̀kẹta ìdọ. Ẹ fún mi níyàtọ̀ tí ń bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ìwọ́ ni ìdodo ọmọ tí ò tíì jà bọ́. Adọ̀dọ̀ ni ọmọ ọkùnrin tí wọn sì bá dábẹ́. Ìkẹta gbádàkùn kẹta.
0: Ìdọ.
1: Ìdọ. Ìdọ ọmọbìnrin ọmọkùnrin ni ìdọ.
0: Ọmọkùnrin lóòótọ́ ni ọmọkùnrin tí wọn dábẹ́ fún ọ̀dà. Bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ gbà àmọ́ ọmọ lẹ́yìn ètò. Ọ̀dà ẹ jẹ́ adójú ọjà. Ni papapa baba de pada sare budon teso waju gbogbo awon tin be loju opo Facebook wa ri down ni o
3: awo mi bi mo se fe yin
4: mo n gbo ta ti tu efe
5: 32 fm 94.9
6: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ òun rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. Fìríìjì kọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
10: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
12: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀
13: fojúsùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tuntun.

Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka jafẹ to omo niyan ka si gbe ni afẹrẹ je lowo are ni je tenu ko tete boli ko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo ba won k

0: Ọlọrun ni gbadura abi. Ah mo se owo re na. Kayefi na ni e bere si ni gbo bayi Ọlọrun. Iroyin ni o. A ka won to nbembe lati bi koko. Amọ ki ma gbagba lasiko tori condition. This condition and my doctor says no stress. Awa ni won pe ni e da bi Bola Lamid Afa Lamboroki.
1: Eke Dollard.
0: Magaji
1: Dollard.
0: Eh? Mi je eyan mo won ni ke suruko gidi.
1: Eh. Ka lo si o niye.
0: Ah. Se won mu ye mi je le ni.
1: Ah bi o ba wa si e leyin ni Dollard.
0: Ta lo se transfer si mi pe?
1: Tasca ni.
0: Eh.
1: Tasca ni. Wa tanku ti mo jogun owo. Ele gangan lo wa la account mi. Account mi ati frequency dey see FM
0: 94.9.
1: Ojo kon bi.
0: 94 naira. 9 kobo. Eh to si na Owo nu.
1: Abi. Yen ka sa lo si Chris ka ti e leg ka la re ni 5000 ka bi 20000.
0: Ti o lo mo.
1: Ti read your secret.
0: Ko je ba tojo e.
1: Ko ba abi to ba ti e ko bi 20000. Ko ba send e si.
0: Ko ti ko fi charge si o.
1: Ye ka le riba. Come on, VC.
0: Okay, dear. Ya ka ro yedi. Won tun ba mi suri lede. Jeje mo joko ro officer
1: ta. Jeje mi mo joko.
0: Ka mi ko le dara.
1: Oni lu mi. E wa le no.
0: Gulu. O tin lo ti enu. O tin lo ti enu.
1: O ti gbe. Ki se po tin lo, o tin lo. Awo ti lo nu ti o gbeyin opolopo ni elomi go to wa ni loju olori
0: kabiyesi
1: elomi a ma sanan ni ara ki to ye pon lo di ko ruwo wa opolopo setan ti sise ku
0: Allah akbar
1: an ba wa ni ejeun e ni jeun gbogbo awon abo awo gidi ngba lejo ba wa dele ma gun ma gun lada alejo to je pe awo te bi fe gbonje fun ko firu re jeun ninu ile eyin o ko pamo
0: Olorun ma soro wa bi o se wu wa eyen wa kanu lodun kan ba hun o gbagbe ago mi agolo miki to mu o gbagbe sinu oko to se kan loji bayi lo wa pe an te jo se pe wa se bayi bayi fe le kori fun oni so fe ki iyawo mi ri agolo miki ko mo bere ti e ni
1: eje jesu
0: we dey to
1: iyen o da
0: ma yi nice de bi pe owo de wa lowo e o te wa pade re so lati bayi yo kiyin kiyin kiyin kiyin kiyin te bi ko be je fi ra ti e ni ya ara e ba meri
1: aba mama fi ya je
0: wa awon ran ti mama yan gere je
1: o krista kani wo na ba to be bo se wa so mo pe o ti promise mi ni shawama ni isin ojo ti pe
0: bi pe so je shawama
1: inje shawama
0: so je shawama
1: inje shawama
0: wa ri mi leyin eto wa layi yo yo
1: e ka so jare gugu eyin eyan gidi
0: o wa wa nu
1: o si be o si be
0: ja karo yin
1: 32 FM 94.9
0: that's him o
1: idogogo
0: ede yan yen
1: idobe
0: ba
1: bi ni gboro agba ide mi ni gboro kilo bo
0: aspo pe mo mo pe oni goji iba ti pe mo to wa de kun gedere to mo de jagba onje do do ri wa wash
1: tim
0: I check instrument ni
1: chim chim chim
0: ya jama beto
1: olu bi npe fatseye lo komi e ka shon e ka bo you are waking back
0: mama stable ma mo ni ba ti the first lady ni aja bere ah to e je ki mu akori iroyin eleyi to nwe pe akunrin eni adun makande makande logo kan wallahi o ti ri ejo he bayi o lori esun wi pe won lo lo le onje ngbo si de be won ni ogun fe to ku ti won egbe tan lo ma fo lenu ti e ba gbanta ba
1: no jo ye mi krista da fo ton ka e to ra pa bi si mo ko o si less work
0: ori ogun fe ye o gba bode we pa o ni ko le lora si
1: ah! Nili oloka.
0: Olorun.
1: Je Jesu baba.
0: Mimo.
1: Ili oloka lo ti won ri.
0: Ogba were ni bi da wa wallahi.
1: Ah! Eh? Olorun ma gba mi
0: o. Ere.
1: Meme ni.
0: Ere ogba won ran mi na san lori. O mo yidi bi adele won.
1: Eh! La ba ta.
0: Eh! Ya mo ro. Ya mo ro.
1: Ere ran.
0: Ilogun ore wa loju.
1: Sister. Ogun fe ran kiki egun. Mi soro ran.
0: Ah! Oh, ti lawon alake foreign
1: ah mi soro la oluwa mi sayo se gbe gender yi is that right krista
0: no
1: gbo edi tin gbo wa teni ti ogbo wa e ni sirin
0: ah meje soon
1: date ibanu je satani odi file alo
0: amen
1: iroyin kan bo ta oni arakunrin kan se pe kin re ki ku ojiji latowo olopa oni dpo ni o eyo ne ilu kire asita o ta
0: bo
1: eni o pe aworan arakunrin ohun beyan bari krista pelu
0: iyawo e
1: loju ti emi gan o le wo ko se wo ko lodi bari ko sa anu wa ko dakun
0: wa din tesi wa
1: won ti pa won ti pa
0: ko se wo
1: royin lawon meji wọ́n ni wọ́n pàdánù
0: ìrẹ́ òrẹ́ ṣẹlẹ̀ ìrẹ́ òrẹ́ ṣẹlẹ̀ ìdánù rẹ̀ ṣẹlẹ̀ sí ni wọ́n á kọ̀ bẹ̀ ìwádìí ń tẹ̀síwájú náà ladies and mẹ́kùn jẹ́ tó lápàbí kan lórílẹ̀-èdè nàìjíríà wọ́n wípé iléeṣẹ́ kan tí ẹ ti ń pèsè nǹkan ìgbàlódé wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti yàbò wọ́n ń bẹ̀ wọ́n sì kó àwọn aláboyún méjì ọmọ mẹ́rin jáde tó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan èlò tí ẹ ń pèsè nínú ilé ọ̀hún
1: nǹkan ń bẹ krista
0: nípínlẹ̀
1: ogun nípínlẹ̀ ogun wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹ̀ bàbá àgbàlagbà yakú mọ́ mojú dìbí ẹjọ́ òkú ẹ̀kọ́ àwọn bàbá ń dàn dán kòtìkòtì bálabàla bíi bẹ́lìtì ẹ̀rọ àti àwọn márùn-ún míì lórí pé bàbá ń ṣe ọmọ rẹ̀ níṣekúṣe oúnjẹ níjẹkújẹ ó tún wá pé àwọn márùn-ún míì sí pé ẹ máa bọ̀ ẹ wá
0: dà ní ogun state
1: bẹ́ẹ̀ ni nípínlẹ̀ ogun
0: ìjẹ sọ ti ń bẹ lẹnu
1: ẹgbọn táwọn márààrún yẹn tí bàbá yẹn ni kí wọn máa ṣe èrèdí tó fi ní kí wọn wá ẹgbọn
0: ìjẹ sọ ti ń bẹ lẹnu
1: má sọ
0: èmi wọn ti ní kí n máa lọ fowó ra sùúrù báyìí mo ti ń ní o
1: mi ń ta
0: ó ṣe sàbí
1: iye tẹ bá fẹ́ràn ní ìlàjì wà bó ṣe
0: yẹ go ní láàrin
1: wà irú tí ọpọlọ yín bá gbé náà la máa tà fún yín
0: owó ni gòsì iye tọpọlọ
1: yín torí rárá àwọn sùúrù kan bẹ tó yẹ pé làákàyè yín ò gbé dádì wa bẹ́ẹ̀ ni ẹni làákàyè rẹ tó lè gbé rárá bó ti wù
0: ọmọ wo factory ti ń produce ọmọ
1: níbo
0: ogun state náà
1: ibi ọmọ irú ọmọ wo náà wọn abínbí
0: ìgbé ṣe òkè ni wọ́n ti parí wọ́n ti parí ìsàlẹ̀
1: náà kábíyèsí rí ọlọ́run I love my country ọwọ́ òfin ti tẹ̀ wọ́n bá wọn gbé
0: àwọn manufacturer rẹ̀ obìnrin èmi rò pé wọ́n sọ pé ẹ̀yin tún bẹ̀rù ọlọ́run jàwọn ọkùnrin
1: lọ́run ẹ ṣe bí gender ayé náà rẹ̀ sọ́bìnrin lè dọ́mọ bí ni
0: irọ́ onírúgbìn lélẹ̀ o
1: wọ́n ti wá ń farúgbìn mọ́ra
0: àwọn fertilizer rẹ̀
1: ẹyẹ èèyàn wọ yìí ẹ ṣe kú rẹ
0: ó yà mí lẹnu ọsán mọ ní kankan
1: la
0: la
1: la wọ pọ
0: la
1: ìlà ilan la mo modu rasulullah
0: bo ibo ni se gboru eleti e ma so pe ohun
1: rara woni o wa takiti onilele eni o pe yin o ta na ko pe yin o ta lata iya ta ku ni ibori eni won ta na ni won bongbon bagba gbogbo
2: jadake
0: pe gbogbo ogo lori mi ninu olore aye o le ba opin o ninu ogo re royin le odadun mo ja ida kogun si wa olodun papa emi olodun be o
2: gba ti gbogbo wa
0: iyawo ati owo meta won pare sinu jamba oko ni ipile Niger won ni idile commissioner kan ni
2: ah olodun to mari
0: god
2: ni ipile Rivers Cross River won ni akoyin kan awon na ti pokun so laarin oja
0: olodun
2: won wa ni won so fun awon mole bi pe e tun ni lati se egberun lona odurun naira owo okeni e wo south iroyin kayefi
0: fola keti fete gbariwo
2: oroju won awon ni
0: abisa musa
2: awon ni
0: kina se
2: awon ni pe won fi ban
0: chera kirenu
2: be awon ni awon ni awon ni pelawo ran awon ni
0: make I see the thing
2: eh karoyin krista in fi won gbo mo royin pele
0: ma je ko yin wa

0: real estate company ko ba won mojuto e le kan si wa ni le ise wa to wa ni Laughter House Premier Hill Onile Gogoro Street Mokola nilu Ibadan tabi ke pe wa sori awon number yi 091 646 150 00 091 646 150 00 Ede tu le kuwa sorry 091 155 500 55 Le kose 091 155 500 55
1: Awon website yin
0: bẹ́ẹ̀
1: sọ pé ta bá fẹ́ wò láti rí àwọn properties yìí ẹ bá ń dárúkọ ẹ torí ìbéèrè kan wà lójú òpó ayélujára tí màá ti ẹ sì fẹ́ kí wọ́n béèrè ká dá wọn lóhùn alàgbà Adé Phillips a máa dá yín lóhùn dáadáa pẹ̀lú ìbéèrè yín ó yá ẹ dárúkọ àwọn website yìí.
0: Àwọn social media handles wa òun náà ni TikTok Facebook àti Instagram ẹ lè rí gbogbo àwọn ilẹ̀ tí à ń dárúkọ lẹ́ẹ̀kan yẹn àwọn ilé ta ni lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́ máa rí níbẹ̀ ní at substance property tàbí lórí website wa www.softsandsproperty.com.
1: Tó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ilé tí ó jẹ́ ẹ sọ̀rọ̀ wípé abáwọn èèyàn bá ní àwọn properties láti gbé wá nípa pé bóyá àwọn tó bá fẹ́ rent ilé tí wọ́n fẹ́ gba ilé ṣé orí ọ̀fẹ́ yìí náà ṣó ṣì wà síbẹ̀ àbí bóyá ó ní gbèdéke àsìkò kan eléyìí tí ẹ fi fẹ́ mójútó àbí orí ọ̀fẹ́ yẹn sì ń lọ lọ́wọ́lọ́wọ́ náà ni àti pé ṣé àwọn properties tó wà lọ́wọ́ yín sè pàápàá jùlọ fáwọn tó bá fẹ́ gbalé ṣé ó tó yín lọ́wọ́ díẹ̀ báyìí ná àbí káwọn èèyàn ó sì tún lóore ọ̀fẹ́ àwọn tó bá tún ní àwọn property láti gbé sí nkí ayín kí wọ́n kàn sí yín.
0: Òun náà ni à ń sọ lẹ́ẹ̀kan sá pé àwọn tí wọ́n bá ní decent houses office complex wọ́n fẹ́ ká bá wọn mójútó ṣé yín lówó ta àwà ìbáyìí bẹ́ẹ̀ ṣe bèrè olóòtú demand ó pọ̀ ju supply lọ lọ́wọ́ báyìí o tó ìlà ṣe ń ké sí àwọn èèyàn tí wọ́n ní ilé decent houses offices complex tó fẹ́ ká bá wọn mójútó níléeṣẹ́ substance property tí wọ́n wá iléeṣẹ́ tó jẹ́ real estate company tí wọ́n lè fọkàn tán àwà fún wọn kí wọ́n máa gbé ilé wọn bọ̀ kán máa bọ̀ ní substance property tó wà ní Laughter House ní Premier Hill ní Mokola Nìbàdàn tàbí wọ́n dè lè tún lè pe Àfáà Làǹbòròkì.
1: Wà á fi apárí sí ẹ lè pe Àfáà Làǹbòròkì apárí fi sí.
0: Ẹ lè pe Àfáà Làǹbòròkì
1: apárí oya
0: ẹ wọ́n jẹ́ ẹ lè kúrò lè jẹ́
1: ẹ̀rù pọ̀
0: 080-557-67084
1: Bá tún nọmba yẹn pè
0: já 080-557-67084
1: Ó dára ẹ ṣeun orúkọ yín lẹ́ẹ̀kan sí àti iléeṣẹ́ tẹ ṣojú fún káàdìdì ká máa lò
0: kí. Orúkọ mi ni Esther Falade mo ń ṣojú fún iléeṣẹ́ Substance Property.
1: Ẹ ṣeun. So kó dùn kó pọ̀ kó pé Olódùmarè ọba náà ni mo fún ni ṣẹ́ṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró ti wà ní kọ́ni 82FM 94.9 ròyìn kàyéfì ròkè lọ́sẹ̀ yìí ẹ máa gbọ́ 32FM àti gbogbo àwọn ètò tí ń jáde ń bẹ à ń retí yín lọ́dọ̀ Sátidé Recreation Club látago 12 òun náà ni tún gba ijó àmàlà ìdùnnú tí ó ti bẹ̀rẹ̀ ẹ lè tètè dé ṣáájú àsìkò náà lẹ́yìn ìgbà náà àti lẹ́yìn ìgbà náà bí òní ṣẹlẹ̀ sí wa mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ tètè dé láti gba tíkẹ́ẹ̀tì yín tẹ bá sì fẹ́ wá gbà ẹ pè mí kí n sọ bá ṣe ríra ṣáájú ọjọ́ náà ibi òní wọlé tọ̀ wá o Usman òun náà lọ lọ́wọ́ bọ́tínì tó ń bá wa gbé sókè gbélẹ̀ olúbí ń pẹ́ Fatoyè ló kọ mi Happy Tuesday.

0: 32 FM 94.9.
1: Lẹ́kùn sẹ̀yìn ara ilé ẹ̀tún kẹ́ẹ̀bù padà sí ìkànnì 32 FM 949. Rafsa House láwà ní Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn. Àwọn kan bèèrè ìbéèrè kan lọ́wọ́ mi, ẹ jẹ́ kí n kọ́kọ́ dá wọn lóhùn pàápàá kó tó di pé mo continue nǹkan tí mo ń ṣe. Ẹ jọ o. Ẹyin dádì mi náà lẹ sọ wípé awífún ni kó tó dá ní àgbà ìjàkadì kan. Tíkẹ́ẹ̀tì ẹyọ kan tó rà ìwọ nìkan ló gbé wọlé o. Ẹyin àbúrò ẹni, brọ́dà ẹni, wọn ò ní jẹ́ kó wọlé o. Ẹ má jẹ́ kí n tàn yín. Ó ti ní iye àwọn èèyàn tá a fẹ́. Iye tíkẹ́ẹ̀tì yẹn dẹ̀ láàárọ̀ àṣẹ gérégé. Ẹ jẹ́ ká gbà wípé èèyàn 500 la fẹ́ bọ́. A dẹ̀ wá gba àwọn olóúnjẹ bóyá bíi mẹ́rin tó yẹ pé oníkálukú ti mọ̀. Kò ní ṣe bìkan náà lẹ́sìn máa jẹun tí wọ́n bá jẹun lọ́dọ̀ ìyá Àdìjá. O lè jẹ́ tíkẹ́ẹ̀tì ìyá Ọ̀yọ́ náà fún ọ. O lè jẹ́ tíkẹ́ẹ̀tì ọba obìnrin tó gbá mọ́lá wàá fún ẹ. O dẹ̀ lè jẹ́ tíkẹ́ẹ̀tì bíbìrì náà máa fún ẹ. A dẹ̀ rẹ́ǹtì chairs àwọn tó ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ wa. Nígbà tí wọ́n bá wá ń bọ̀, ẹ jẹ́ ká jọ rò ó. Tó wá má burú ọmọ ọdún 15 wá àbí tó mọ ọmọ ọdún 15 wá lórí àmàlà tíkẹ́ẹ̀tì 3000. Nígbà tó bá wá jókòó tíwọ náà jókòó. Àwọn tó wá ra tíkẹ́ẹ̀tì kéèyàn bíi 15 wá ṣe bẹ́ẹ̀. Ṣé àwọn tó wá fi owó ra tíkẹ́ẹ̀tì kan wà lórí ìdúró ni? Ọmọ tá a fún yín ní orí ọ̀fẹ́ àti mú wá ó ní kókó. Ó dàgbà ju àrírò ẹ̀ bóyá ọmọ ọdún 2-3. Ẹ jẹ́ ń pa yín lẹ́rìn. Ẹ má sọ fún bí n pé o. Ṣe mọ̀ pé a máa sọ fún káwọn ọmọ yẹn kọ́ ní kóló. Ìkan lára àwọn ọmọ yẹn láti torí pó fẹ́ wá. Mo dẹ̀ jẹ́rìí bíi pé no nonsense taking ni ẹ̀pọ̀n ròbé mi ni mo lé ni òun gan fẹ́ẹ́ le jù mí lọ. Ọmọ yẹn láti ṣí kóló ẹ̀. Ọmọ yẹn láti gbé mi ọwọ́ mi lọmọ bíi pé ti ra ticket. Because she wants to come. Bí gbogbo wa dẹ̀ ṣe ṣe nìyẹn. Àwọn ọmọ wa tán fẹ́ wá oníkálukú ra ticket fọmọ ẹ̀ ni. Ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹnìkan ni brother nǹkan fẹ́ wá. Ẹ̀ ń ṣe kó mu wá. Má bí mi o, èmi kọ́ ni mo wà lára agba tó máa wọlé. Mo bá ti ra jókòó tí mo wá tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn. Mo ra bọ́ síbi tán fi mí sí ni. Please, yà ṣe wá ráwọn special person tó fẹ́ mú àwọn tó ní ìpèníjà ojú tó yẹ pé ẹni tó fẹ́ mú wọn wá. Sọ̀rọ̀ mi sí yẹyin. A ṣì ń rò pé at least èèyàn ló èyí tí wọ́n wá nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹyin pé báwo nìkan ṣe ṣàwọn yẹn. Bóyá ọ máa ra àwọn yẹn ṣe mọ̀. Bóyá máa ra kúnra jókòó kẹ́ ẹ understand. Ẹ jọ ẹ lè gbé èèyàn lẹ́sẹ̀. O lè gbé èèyàn lẹ́sẹ̀. O lè gbọ́mọ ọdún 7 lẹ́sẹ̀. O lè gbọ́mọ ọdún 10 lẹ́sẹ̀. Ìkókó ọmọ nìkan la fàyè gbà. Ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ jọ ní ìtorí Ọlọ́run. Ife wa lẹ kúkú ní bọ Ọlọ́run ni mo wa fi bẹ̀yìn. Shegate. I love you. Ní ìgbà tó yá, ọkọ mi wá sọ wípé kò possible o. Kí n jẹ́ kọ́mọ yẹn lọ sí public school. Mo ti ṣàlàyé fún ẹ. Wọ́n náà ó ní ọkọ mi ń ṣe nǹkan kan. Mo mọ iye tó ń gbà. Mo dẹ̀ mọ iye tó ń save fáwọn ọmọ yẹn. Ó dẹ̀ bẹ̀ mí. Má bùjọ ọmọ méjì fún mi o. Ṣùgbọ́n pé ó ti bẹ́yọ kan tẹ́lẹ̀. Ó ti di mẹ́ta. Bọ̀ mo fẹ́ ran àwọn ọmọ wọ̀nyí. Ibi tí mi ò rí orí ọ̀fẹ́ àti lọ. Mo fẹ́ ran wọn débẹ̀. Kọ́lọ́n dẹ̀ ràn mí lọ́wọ́. Àwọn bàbá secondary school. Àwọn ọmọ tí mo bí tó jẹ́ fọ́kọ mi. Wọ́n bá lọ sí private, you know, private secondary school. Àtìgbà yẹn inú mi ò sì dùn. Inú mi ò dùn gan. Inú mi ò dùn rárá àti rárá. Ìgbà táwọn ọmọ yìí ṣàṣe tán, ṣẹ̀mọ ọdún kọ̀ọ̀kan ọdún méjì ni wọ́n fi ń ṣáájú ara wọn. Ìgbà táwọn ọmọ yìí wá fẹ́ lọ sí university. Àmọ́ yìí wá lọ sí. Ìgbà táwọn ọmọ yìí wá fẹ́ lọ sí university. Ó wá ní ká àwọn ọmọ tí mo bí fún àwọn yẹn wá lọ sí private university. Ó wá sọ wípé ò ní rán ọmọ tèmi lọ sí university. Ẹ̀yin aráalé ṣé ọkùnrin yẹn ṣó mean well fún mi? Ẹ wá mọ tó tiẹ̀ wá bí mi nú tí mo ṣe ní kí màmá wọn fi ṣètò ní pé. Ó wá pè mí pé bó ṣe bọ́mọ yìí ń relate pẹ̀lú bàbá ẹ̀. Ṣebí there was a time tó jókòó tí gbogbo wa ń ṣeré tó mú fóònù tó ní hello daddy tó ń bá dáàdì ẹ̀ sọ̀rọ̀. Kí ló dé tí dáàdì ẹ̀ ò lè ràn lọ sí private university tó jẹ́ pé èmi ni mo fẹ́ ràn lọ. Para pe sisi mo fun won ni pe but mo ti daddy e me pe mo si fe lomi na responsibility e de ni e gbo mo ko ni kin bere ni o se responsibility baba to nsu owo jo fa won omo e ni abi loju wo yin e je kin fe yan boya bi meta si merin laye e ba mi pe si bi te ma npe si e jo e de fa won ara ilu ebo na laye e je kon ma pe wa line meji la fun lines meji la fun yin a de fa won ni +23 9062 2009 49 ẹ ti ẹjẹ kan ti ẹ ti ẹjẹ kan bá wa dá sétò mọ tó jẹ pé tẹ́lẹ̀ wọn ti bá mi dá sétò láti India wọn ti bá mi dá sétò láti China wọn rò bí wọn gbé nígbà tó ní chin chan chan chin àmọ́ ní èmi láyé mi chonko chi cha cha chi olóhùn mẹ́ pé mo gbọ́ gbogbo èdè àwọn ta ló wà lójúde lọ́run pẹ̀lú mi ó yà o 09062249 tabi 07055949. Hello, fa shame lo wola pa bi. Hello somebody. Hello. Hello.
2: E ka so ma.
1: Si sa mi mu wa pelu yin ma. E ka so ma.
2: E wo po pa ti wo.
1: Eh.
2: Mo ja ko te ti se ra pa leyin e. Ado na ko le ri ba.
1: Ha.
3: I was in Baba. E ku eto mommy.
1: E se ma oruko yin ma ti bi te tin ba mi.
3: Jesus e ni. Ya ba yo mi ni.
1: Okay.
3: That money ya.
1: Okay.
3: Loruko Jesus e ni tunu e ni senu gbo bi owo.
1: Ami.
3: Olorun yo mo ba ise o.
1: E ba mi da se to ma.
3: Se ri oro yen. Eto yen mommy. Ko un fura re, obirin yen fura re, ko un mura lati toju omo yen.
1: Okay.
3: Ko de ki baba e de ma send si lati je ko ma lo si school.
1: Okay.
3: Idi ni pe e ti se program kan na be yen.
1: Be ni e pa igba.
3: At last nigba ta omo yen fe se igbeyawo.
1: Baba won na pe.
3: Oh baba yen o je ko baba yen baba yen lo baba won na pe.
1: E jo ba satawa ni ko.
3: Ki baba yen o le duro.
1: Ta ni kan pe ma?
3: Ma?
1: Ta le fe kan
3: pe. Eh itori e na ni. Eh wa ti baba won e oku na ko soju se lori omo e.
1: Mm.
3: Ibo si ma ri ni e mommy.
1: E se.
3: Olorun ara yin lowo.
1: E se. Ah ki lo pa yin ni ah mi like e mi eni ma ndun mi o mi like e. E ma mi like e. Hello.
2: Hello e ka san.
1: E ba mi soro soke ma oruko yin bo le si ba mi soro ma. Ami ma e se ma.
2: Fo e se pe tori e so ni lori mo ngo program o.
1: E se.
2: E mo da mi. Eri baba ti se la to kiri ti a to pere lo lo di ki ti wa me ko so
1: be ni
2: lo ti nbi je ni ki nbi mo ta mo mo ti e na ni
1: be ni
2: baba ti ni o ni baba
1: be ni
2: o ni baba
1: o si ni baba be ni
2: to ke baba to do ti ko ko mo do lodo won ko ni mo dupe
1: hmm
2: o lo ko di jago ko fi ran mo re
1: mommy sha won kan ba nse be ni
2: baba da fun to ko ni baba re ni
1: mommy sha won kan ba nse be ni ma ton ni gba omo ti yawo won ba ti
2: ni mo se be te to won kan ma ti e ti oyo yawo awon ba bi awon fe ri saka ni awon
1: ko ye ko ri be ma abe fi kile fi ma ko ye ko ri be ma
2: ko ye ko ri be lo to te ba ni fe o tere yo fe tomo tomo re ni subo wa lara won mi ko je yu pe lero ni won
1: mm
2: lo ni da wa la
1: ami e se ma e se ah e je kin fun yan meji laye si ah omi po lamu losun eyan ara ile hello and see me as you were late

0: Hello? Ìyá mi ò gbọ́ yín o. Mi ò gbọ́ yín máa má bínú. Mi ò gbọ́ kàn ṣe.
1: Ìyá, ẹ jẹ́ kí n gbélé ìwọlé.
0: Hello?
2: Hello?
0: Orúkọ yín máa ṣe bí tẹ́ sí ń bá mi sọ̀rọ̀. Láti bo?
2: Láti ọjọ́ ọ̀nà.
0: Ẹ dá sí ma.
2: Ẹ̀ka sùn mà. Báyìí kò yẹ kọ́ níbẹ̀ yẹn o.
0: Ok.
2: Ìyẹn kọ́ níbẹ̀ yẹn alágbà tó ti ṣàlàyé ti fẹ́ ọmọ méjì mo fẹ́ dín ní ìdẹ̀ fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìfẹ́ kí ó ṣe kọ́ kí tó mú ma ìyàwó kí tó a máa ní kó ó ti ní sílà lórí ọmọ tiẹ̀. Ó yẹ kó o náà kò ní sùn kó rò ti dẹ̀ ká ọkùnrin ti sọ fún mi fẹ́ lẹ̀rọ.
0: Ok.
2: Òun ìgbà tó fẹ́ ni máa bá fẹ́ kó tó bàbá ọmọ ẹ̀ kó máa bá ṣe ojúṣe.
0: Gbọ̀ mọ́ mi ẹ̀ jọ máa, ẹ jẹ́ ká gbà pé bàbá ọmọ yẹn agbára ẹ̀ ò gbé private university. Tó lóun ò lówó lọ́wọ́.
2: Kó pe bàbá ọmọ bàbá ọmọ wà láyé.
0: Ẹ náà ni mò ń sọ, mo ní ká ní bàbá ọmọ wa ni òun ò lágbára o, ṣe bó ti mọ́mọ kúrò lọ́dọ̀ ẹ̀ ń tó mọ́mọ sí lọ́dọ̀ ni kò jẹ́ kó bẹ́ẹ̀ tọ́jú ẹ̀.
2: Ẹ má ní ìkàtí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ rí lọ sí ìbá.
0: Ìyá ẹ ló mà àtọ̀dọ̀ yín ni o. Ẹ̀yin ara lè mo mọ̀ lóore, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí n fi ara balẹ̀ láti lè ṣètò tèmi nítorí pé ẹ wù mí ìgẹ́ta síbi. Ẹ má ṣe bínú sí mi. Ìyàwó Mr. Sam kan dẹ̀ ló ń pè yí o, àbí ẹ jẹ́ kí n wò bóyá yẹn wọlé. Ó rebé tẹ́. Ok. Hello? Hello? Èmi mọ́ tó ṣe o. Ẹ lù ó dà kò sí wàhálà. Ẹ̀yin ara lé. Àǹtí yìí ló fi ọ̀rọ̀ lọ̀ mí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa kábàdá sí. Ó jọ ọmọ ilé tí mo ti ń gbé bọ̀. Ó jọ mọ́rọ̀ ọlọ́mọdé. Nígbà tí arábìnrin yìí pàdé ọkọ ẹ̀, wọ́n ti bí ọkọ yẹn àti ìyàwó àkọ́kọ́ ẹ̀, wọ́n ti bí ọmọ ẹyọ kan. Ìjà wa dé láàrin wọn. Ó wá kọ ìyàwó yẹn sílẹ̀. Ìgbà tó kọ ìyàwó yẹn sílẹ̀, ṣé mọ̀ a lot of obìnrin tí wọ́n bá ti kọkọ wọn sílẹ̀, mo gbé fún yín o, nǹkan gidi lẹ́ṣẹ̀ o. Mi sẹ́ pé kò kí ṣe nǹkan gidi o. Wọ́n máa ń mú ọmọ wọn yẹn lọ sí gbogbo ibi tán bá lọ. Èrè ìdí ni wípé bóyá ọmọ yẹn ṣì kéré tí ò tí ì lè dá gbọ́dọ̀ bàbá dẹni ṣé ọkùnrin ló máa ní kọ́ ọmọ ọdún márùn-ún dúró sílé. Bàbá mi ìdẹ̀rẹ́ tó bá jẹ́ pọ́ ọmọ méjì níyàwó yẹn bí fún anigye àjọpin ní 1-1 kájọ gbádùrọ̀. Bàbá gbọ́mọ kan á fún ìyàwó ní ọmọ kan. But in most cases obìnrin ló máa ń jà láti kó ọmọ pé no mi ò lè kọ́ ọmọ mi fún kò síbi tó fẹ́ fọmọ mi sí mi lè jẹ́ kó bá yé ọmọ mi jẹ́ àkọmọ lọ. Ṣùgbọ́n ṣe wá rí ìdílé tí mò ń sọ yìí ọmọ ẹyọkan ló ṣì wà láàrin àwọn méjèèjì. Ìyàwó bá mú ọmọ ẹyọkan yẹn lọ. Lẹ́yìn ìgbà tó ṣe sàbíọ́yá bíi ọdún márùn-ún tọmọ yẹn ti dàgbà díẹ̀ bàbá ìwà lórí márì. Despite the fact wípé arákùnrin ìpàdé àǹtí tó fọ̀rọ̀ lọ míì ọmọ yẹn màmí ò tí ìgbà kó máa yọjú síbẹ̀ until ìgbà tó jáde secondary school. Ṣemọ at least ọmọ tó ti ṣe tán secondary school ato 16-17 ó wá ń yọjú. Ìyọjú tó dẹ̀ ń yọjú arábìnrin ní inú òun dùn á wá lóun ti ẹ̀ láìkẹ́ onítorí ó jọ dáàdì ẹ̀ ṣemọ ó ga very pretty ó la wá olówá láìkẹ́ òun náà oní tó bá lọ tí dáàdì ẹ̀ bá fún ní nǹkan òun náà tún fún lówó. Ó nígbà tó dá institution tí dáàdì ẹ̀ tó bá ní mọ́mí ẹ wò ó mo fẹ́ gbó lọ́wọ́ dáàdì ni jàre ẹ má dá wọn lọ má jẹ́ kí dáàdì ẹ mọ̀ pé mo fún ẹ lówó máa bọ̀ báà bọ̀ lé fún weekend ó ní tí ọmọ yẹn bá wálé fún weekend bí ìgbà tó bá jẹ́ wípé òun ló ń bi ni. Nígbà tí ọmọ wa fẹ́ ṣe marriage definitely ọmọ yìí ò bá wọn gbé but ìgbà tó fẹ́ ṣe wedding ó ti di dandan. Ṣeré ṣeré ẹ̀yin obìnrin kan máa ń ṣe mistake kan pé kò train ni ẹ̀ kò jẹ́ ní sísì tó bá dijọ́ ọ̀gbẹ́yàwó mi ò ní jẹ́ kó yọjú. Ẹ̀dẹ̀ ń ṣẹ̀ mí ẹ̀dẹ̀ fẹ́ máa ṣẹ̀ mí kí ló dé ìwọ kọ́ ló lọ́mọ náà ọmọọmọ wa ń gbà tó ọmọọmọ wa sọ̀dọ̀ ẹ̀ ń gbà tó tẹ́ pàdé. No ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ṣe ìlú ẹ̀ tọmọ yẹn fi wáyé ẹ má máa ṣe mistake yẹn tí ìwọ àti ọkọ ẹ bá jà tó jẹ́ pé bàbá yẹn ò tọwọ́ bàpò kó fún ọmọ yẹn ní 1 naira rí tó bá jẹ́ mi nìwọ ngbà wedding aṣọ kan la máa jọ wọ̀ honestly speaking má jẹ́ kó jókòó báyìí kó wá ṣojúṣe ọmọ ẹ̀ ṣùgbọ́n bàbí ìṣìyá bá wọn kò yẹ yín ajókòó dáadáa ajókòó ṣe dè mọ àwọn ẹlẹ́mi àwọn ẹlẹ́ engagement ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kó bá mi ẹnu wọn dẹ̀ máa ń dùn.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là olú nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là olú right information nìkan lè yín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa pé báwo làwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ẹni tí wọ́n sábà jẹ́ náà ni sogundogoji ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sogundogoji o ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sogundogoji rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà láà wá fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sogundogoji lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sogundogoji rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this with heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. eléyìí kì í ṣe sogundogoji bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ó nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà ó jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè mọ fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004. Ẹ ṣeun o.
2: We play the greatest hits of yesterday. today.
3: And if you think about it, even tomorrow, 32 FM.
2: 94.9.
4: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
2: The best players in the world and their best plays.
5: My pick again.
6: Messi through four.
7: Brilliant!
6: Threads it in!
7: No!
2: It's sports on 32 FM 94.9. After the tactics comes the play.
8: It's Connor, what's he gonna do? Oh!
2: After the play comes the goal.
8: Could be the match winner from Lionel Messi.
7: Ronaldo!
8: Aguero, that'll do it. It's a terrific goal.
2: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: 32 FM 94.9.

ara mi oriri mo lori ologbo lati ohun ti mo gbo ninu royin eyin na te ba fe ti ara yin gbo e se ah nigba agba tori pe bi bo se ri ninu royin won ti fi die mu life pe leyin ti ajo caf ti o ti da bi moran wi pe idije ti le adulawo a je pe odun merin merin won na ma waye bi idije fe agbaye ati bawon to wa lagbo ti le europe ba na ti se be gele yo je pe odun 2028 yato si 2027 eti agba won tu gba ekan si leyin wa ayun a je pe odun merin akun ti le adulawo na ta fi ma gba ti e iyan ni merin merin pelu iroyin eye yi lo je ki ko ti orede ethiopia e gbo mi dada ethiopia won na na ti fi ife han lati gba lejo idije yi leyin bi adota odun eleyi ti orede ethiopia ti won ti gba lejo idije ti ife yele adulawo gbeyin o ti rin lobe ti e garawo e ko ti iye mi o ori awon kan to so mo kini ohun boya pelu alaye abi ta ba n ba eto bo eyi te je alagbile ati awon to je olugbona won le so nipa re tori te ba gbagbe odun 1976 o na ni ethiopia na ti gba lejo idije fe yele agba ile adulawo ni ti gba gbeyin ta ba de so lori awon orilede eleyi ti e lero daada jake jado ile adulawo ta ba yowo nigeria tan a ma de ko lede ethiopia pelu awon eyan to lo bi millionu adoje ni 130 million to je pe ni eyan tin be ni orile na na e mo gba pe inu orile de na ni olu ile ise ajo to je ti ile adulawo africa union na te do si ni iyan ni addis ababa ama to je ke bi o ma so pe ara mi oriri yato si pe o je pe odun 1976 ethiopia na ti gba lejo dije igbeyin awon to nbe nle fa awon to ba ntele wa ko to di pe a ko nile gogoro ati awon eto kan ta ma nse papa to nbo sowo oru mo so fun wa nipa bi egbogbe ethiopia se ri lori oro awon amara ati oroman awon oromian ni ori ede ti ethiopia to je pe ojojumo ni en yora won pa nipa esin atomode ati obirin lagbon ti be yen yato si yun emi o bere boya be awon agbe bi tigre boya won ti yanju awon agbon ti be yen na ti o ni si ipenija bo je pe a nreti ndije fe yala agbaye eti le adulawo ni odun 2027 ati 2028 ti bayi e je ka do de caf boya ethiopia boya won na ti discover epo lara awon ile kan to nbe ni orilede na lofa ti o se ta ti gba lejo boya ka si ma tuwo iperu fe to sele si togo lojo ni ta lo se de cameroon abi angola to ọ̀rọ̀ ní pẹ̀jù bẹ́yẹn lọ ẹ̀jẹ̀ ká bọ́ sí orílẹ̀-èdè gangan àní àná wọn gba parí àní ìfẹsẹ̀wọnsẹ̀ tó parí ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀ máa ń pè ní ọjọ́ ẹtì tó kọjá ikọ̀ ti arsenal ló kọ́kọ́ ṣìde pẹ̀lú bó ṣe fi àmì ayò mẹ́ta tẹ ìṣàgbà coventry lánàá odogo rẹdẹ òjò góòrọ̀ láàrin ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea àti fulham nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ ti ọmọ ìyá méjì ní ìwọ̀ oòrùn tilẹ̀ london ní àjálẹ̀ àná nígbà tí ikọ̀ ti fulham ti ẹ́ gbàlejò chelsea tí ẹ́ sì da àwọn márùn-ún sí àwọn ní àpapọ̀ àmọ́ àkọọ́lẹ̀ ti ń bẹ́ẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ tànà náà ló jẹ́ kí n fẹ́ mẹ́nuba kí n ṣe nǹkan tó bàbàrà torí pé àwọn tí yọ pedro tó mì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó jẹ́ igun àkọ́kọ́ nínú ìfagagbága náà ló jẹ́ ní tí àkọọ́lẹ̀ gbé pé òun náà ló ti yára fẹ́fẹ́ jùlọ nínú tan bọ́ọ̀lù tó jẹ́ ti líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì pé yóò mi àwọn tó yára fẹ́fẹ́ jùlọ ìṣẹ́jú kọkànléní ìṣẹ́jú àyá kọkànléní ọgbọ̀n oníwà pedro ló fi sí aṣọ́lé fún àn ló tẹ̀ sí lára bákan náà tó bá tún sọ wípé àkọọ́lẹ̀ wo ló tún mẹ́nu góò yìí góò yìí náà ló jẹ́ èyí tí ó jẹ́ góò tí ó yára fẹ́fẹ́ jùlọ ní ìbẹ̀rẹ̀ sáà tí ẹgbẹ́ bọ́ọ̀lù kankan yóò mi ajẹ́ pé chelsea wọ́n kó méjì papọ̀ nínú ìrìnàjò tí ó rìn lánàá tí wọ́n fi ní àmì mẹ́ta ṣùgbọ́n àpẹẹrẹ náà ló ti ń pe àkíyèsí lórí ọwọ́ yìí chelsea eléyìí tó di àpẹẹrẹ lánàá pàápàá pẹ̀lú josh king eléyìí tó gbénalé chelsea ọ̀dọ́mọdé ọmọdún mọ́kàndínlógún eléyìí tó finá tẹ ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea nínú ìfagagbága àtàná kó tó di pé ọ̀rọ̀ rí bó ṣe lóhun ó rí bákan náà ìròyìn dé ọ̀dọ̀ Enzo Fernandez lẹ́yìn tó jẹ́ pé òun náà ó farahàn ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tànà látòrí àga àmọ́ àwọn ìròyìn tí ń lọ kéékèèké rí kárakáta wọ́n mọ̀ padà sí agbọ̀n tibẹ̀ pẹ̀lú èyí tí mo bú bọ̀

0: 070-55-000-949 080-97-000-949 +234-906-2-000-949
1: Don't blame me, don't try me, even if you don't like me.
0: Hello. Ẹkú ọ̀lẹ́ o.
2: Ẹ fún ẹ̀tọ́ kò ní bàjẹ́ fún yín o.
0: Ami yàlá.
2: Darí ká yí ayò ọlọ́pàá. Bàjẹ́ ló máa ń bá bàbá bẹ̀rẹ̀. Ẹni tó wù ní ẹ̀kọ́ ìfowópamọ́. Ẹ má ṣe é ṣe ẹ̀bùn sọ́jọ́.

0: Hello. Ṣé kì í ṣe pé fẹ́ẹ́ rí? Ìwé là ń pe tóun sí. Tóun ìtí ọmọ lọ́mọ ti máa já sáfíìsì. Torí mo fílẹ̀ fellowship ni.
1: You got me high.
2: 94.9.
1: You got me feeling fire.
0: Hello. Hello. Yep.
3: Hello, sir.
0: Ẹ kúrò lẹ́sẹ̀ àti ń gbọ́ yín, sir.
3: Hello.
0: À ń gbọ́ yín.
3: Yes, sir. Ẹ kú ètò.
0: Yes,
3: sir. Àbíọ̀sọ́lá ni.
0: Yes, sir. Ẹ kúrò lẹ́sẹ̀
3: àti. Yes, sir. So, mo ní ẹwù àwọn ni kéèyàn Nàìjíríà kò sé torí ẹ̀ kú o. Àwọn ni ká mọ wọ́ọ̀jì ẹ̀ ti wa.
0: Ẹ̀dọ̀ ṣáwà wá Scott ń lu yìí ni.
3: Ọlọ́run sàánú
0: wa. Àbí Refugee Camp la wa ni.
3: Bí ọsẹ bí ọsẹ wanú láta fi sáwọn àkójọ láta fi sáwọn àgbọn nìkan yé bí ọsẹ títí wa nìyẹn. Abiola lọ ẹgẹdẹ Bola Ege lọ Sinikẹsi lọ Nàìjíríà ò ṣe ń jẹ ọkọ o ló ti yé. So ẹgẹdẹ níjẹ oníta ẹbẹrẹ lọwọ Clever pé wọn ti ní lẹsẹ òní ó dìbò ní lẹsẹ wo ó ní mọ àyè táìmù yìí ni Mọta Sísè ti gbowó àlè dìbò mọkẹ ló ti yé. Ó kẹ̀ wá ilé wa ni ló ti wọ́n fi báyìí táìmù kó tó fi lọlẹ̀ lára wa. Lórí kánìyàn ní ìtẹ́kìtì ni ìbẹ̀wọ́n ti fi gbọ́dọ̀ ìlú gbogbo àwọn ògbìlẹ̀ dá. Tí wọ́n ní ìtẹ́kìtì ni they should just train the two well. Ó yẹ ohun tó ti yé kàgbó dẹ̀ máa lọlé.
0: Ẹni ṣeun.
3: Àti ẹdá ọ̀rọ̀ wọn à ní wọ́n wá bá wọn kí gbogbo bóun lọ̀rọ̀ yín ṣe jẹ́. Ṣé gbogbo àwọn kọmitì yẹn gẹ́gẹ́ àgbà mọ̀ sí.

ẹkú bọ́wọ́ ṣẹ́ṣẹ́ yá sí látàárọ̀ adùkú sinmi lẹ́nu iṣẹ́ ọlídé ọlọ́dẹ ọdún ni bẹ́ẹ̀ bá wọ́ gbòòrò díẹ̀ lénìí ó mọ̀ pé lóòótọ́ ọlídé wà. Àwọn offices ni wọ́n ti wà. Ṣùgbọ́n àwọn ìyá alájẹ́ bàbá lọ́jà tó ń ṣọ́rọ̀ ajé. Ọlídé sábà kanrú àwọn yẹn. Àwọn yẹn ni wọ́n gbà yí pé ọjọ́ kú lọ́jọ́ ìsinmi. A ní ṣàìsàn. A ní rí wàhálà. A ní tọ́kú wò. A ní rí kúwe o. Ẹ kúlẹ̀ o.

0: bàákà wọ́pẹ́ ṣàlàyé máa ń sùn ṣá bùrọ́ ti gbà dájọ́ wà ní UI dájọ́ ń lọ school gbogbo wà yóò mọ léètì ni mọ léètì àwọn táàtì jókòó sábẹ́ kí táàtì ká jágbajàgbà o exam time náà ni ó léètì dì náà ni bá ń parọ́ ẹbìrì lọ́wọ́ àwọn yàyà dánlá nígbà tó ń ka political science lèmi ń ka philosophy.
1: bàbá gbọ́jọ́ rẹ̀ o wọ́n fi ń dẹ́jà ni.
0: màákà máa wò lọ́ọ̀kan báyìí ajánlá nìkan ló wà nígbà ìjìnlẹ̀. kí ló ṣe náà.
1: sínú ti máa ta.
0: bàbá lọ bẹ́ẹ̀ lásìkò yẹn. àmọ́ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn wa wọ́n lè máa ní tiwa báwo. ẹ̀gbọ́n ẹ lọ́jọ́ kú kílẹ̀ ká. ìlà tó ń múra mí ìlẹ̀ látún fẹ́ bẹ̀rẹ̀ yìí. àwọn tí ò ṣojú wọn ń gbà náà ọ̀tọ̀ ni tí wọ́n tún máa máa sọ.
1: tó bá ń gbọ́jọ́.
0: ṣé ọmọrin eléyìíjàre tó bá mọ̀ já lọ. 07055009 mo fẹ́ gbé 5000 lé nírọ̀lẹ́. yes from my own pocket mo fẹ́ gbé 5000 lé. láti iléeṣẹ́ kojẹ́n mídíà ẹ̀ka iléeṣẹ́ délé ìjìnlẹ̀. ẹ̀ka gbé 5000 lẹ̀ nírọ̀lẹ́ káwọn èèyàn fi wọ̀ ọ́ kán. òfin tó wà ń bẹ̀ ni pé o ò ní gbègbè o ò ní dó lẹ́yìn o ò sì ní ṣáájú kó lóní ṣáájú ẹ̀kọ́ rẹ̀ o ò dẹ̀ ní ṣáájú ẹ̀kọ́. màmá akọ́ nọ́mà tó bá mọrin màá mọ̀ kó mọrin mọ̀ bẹ́ẹ̀ mi náà mọ̀. èmi ò sí rárá pìsẹ́ńtà tí ò mọ orin o mo mọ orin gan. òró orin náà fi bí mi inú orin ni mo dàgbà sí. wàá sọ fún mi pé òun sọ àwọn fújì nǹkan yẹn ibi tán bí èmi sí nìyẹn. ọlọ́run bá mi fọ̀rún kẹ́ bàbá mi. látàyé àwo mo jogún àwo lọ́dọ̀ bàbá mi ni. àwọn tán ti bọ àwọn àwo yẹn mo tún túlé kan lẹ́nu ọjọ́ mẹ́ta
1: yìí.
0: náà ọmọ mi ẹ̀yin náà tọ́jú ẹ̀. àmì jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀yin náà bàbá mi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni. mi jogún ẹ lọwọ ti àwọn ọmọ tèmi náà ó jogún ẹ lọwọ tèmi náà.
1: kò sí kúkú sí àmọ kò sí èèyàn.
0: bẹ́ẹ̀ ṣe dókítà jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ṣe akíkẹ́kì jù bẹ́ẹ̀ lọ. ẹ mọ music.
1: ayébárí ẹ̀kọ́ rẹ o ayébárí.
0: sọ́yẹ́ tí n bá fẹ́ gbọ́ orin má ń farabalẹ̀ gbọ́ orin mi ń gbọ́ orin lọ́sàn-án.
1: sọ lọ́wọ́ rẹ̀.
0: má ń farabalẹ̀ gbọ́ orin lóru ni. àdìdì ìdí pé mo fẹ́ gbọ́ music. mo fẹ́ gbọ́ gbogbo strings mo fẹ́ gbọ́ nǹkan gan mo fẹ́ gbọ́ ìyáàlú mo fẹ́ gbọ́ kọ́ọ̀dù mo fẹ́ gbọ́ omele omele akọ omele abo kó jẹ́ jùjú kó jẹ́ àpàlà kó jẹ́ sákàrà kó jẹ́ nítìyìn. lórí àná jẹ́ pé mo mú iṣẹ́ yìí mo mú ní iṣẹ́ mi ò fi ṣeré ntèmi mi sì sọ pé torí owó kankan. ìgbà tá lọ mú àsìkò owó ẹ̀ dé à ń tẹ́wọ́ gbà náà àwa bẹ̀rẹ̀ nígbà tí ò sí wá ń kọbọ̀ ń bẹ̀. ṣé o mọ ní yìí vibration side òṣùpá. jẹ́ ń gbọ́ ojú kejì jẹ́ ń gbọ́ ojú kejì ẹ̀. ó ní information kan tó fẹ́ pass. tí n bá ti ẹ̀ka tó ń polówó ọjà dé. ẹ bá mi nínú ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ ni. délé akínbọ̀dé lórúkọ mi o. délé ìjìnlẹ̀ ọmọ nínú ọmọ tó fi ń ṣàdúrà ọmọ ẹlẹ́bẹ̀ẹ́ kù kalẹ̀.

àwọn àlórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ ilé ìlà máa fi ń ṣeré ọpọlọ ṣé ààrẹ tó wá múrin bá vibration yìí ni vibration tí saheed òṣùpá tó fi kọrin kí barista nígbà tó kú àbí

0: ẹkúrọ lẹ o
1: ẹkúrọ lẹ kú ètò
0: orúkọ ti ń gangan
1: ọpa ẹmi ló ń pè láti ìdí ìkan o
0: ọpa ẹmi láti ìdí ìkan
1: sẹ́rí ọ̀rọ̀ ṣíṣẹ́ sọ̀hún ó bá yàn lẹ́rú
0: ó ṣe kí ni
1: a sì kí àwọn ìdíjí ni a ó bá yàn lẹ́rú sẹ́
0: ẹ̀rù ń gba ẹyin náà báyìí
1: kò rẹ sẹ́rú ẹ̀dá ó jẹ ẹ̀jẹ̀ pé kò sí ọjọ́ tá a fẹ́ ta lásìkò dájú pé èèyàn bọ̀ lẹ́ǹbọ̀ sọ̀rọ̀ ẹ̀ náà ni
0: kábíyèsí
1: àwa a ti gbogbo ìdílé táíwò àgbọn pátápátá o àti wọn ṣùgbọ́n tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ táíwò àgbọn

0: ẹja fi tìyẹn mọ ní abala.
1: Superjet ó ṣe tó gbóná rí.
0: Ìrán tí a kọ ni tó lọ.
1: Ẹni ta ti retí.
0: Bàbá Àlàbí Ògúndépò.
1: Ẹni ta ti retí ti
0: gbọ́. Bẹ́ẹ̀ lẹ mọ bàbá yìí ló ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Session Ident pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ṣe fún ìkànnì yìí. Wọ́n ṣe fún ilé akéde.
2: Báwo ló dùn tó dùn yàrí.
0: Àmọ́ tán máa ń fi ohun ewu ìjà láyẹ̀. Tán máa fi ń kí mi polówó ọjà fi ṣe gbogbo ẹ̀ ni
2: wọ́n.
0: Òṣèré orí ìtàgé ni wọ́n. Kọ́lọ́run ọba mi kò tẹ́lẹ̀ fún bàbá dàgbà ohun fún ṣọmíkẹ́ o.
1: Orí àgbọ̀ máa yẹ
0: ti. Dàgbà ohun. Nírúkú ọ̀dọ́mọ́lẹ̀ yìí.

0: ojú ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkò kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ mẹ́ni ẹ̀gbọ́n ẹni bẹ́ẹ̀ mọ̀ tá ẹ̀ ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọlá olóyè Ajé.

0: lọ́dọ̀ Ọlọ́run
1: wí ẹ̀. Omin wa dari ji yi.
0: Omin
1: lo wa dari ji yi.
0: Lo ọmọ lion. Ọmọ lion of the tribe.
1: Okay. Lion's pet. Ọdẹ. Tó ti rí sún yín ni. Abi aka wulẹ̀ wọlé ngbà yẹn tó bá ti sún.
0: Wọ́n lo kilo kilo kilo kilo tún kọ ẹ sí ibà là ní church. Ní ṣe church wa ni.
1: Wọ́n
0: bá ṣe wọ̀ ẹ́ níwájú
1: wa ni. Ọjọ́ dúró.
0: A lè lọ tún bẹ̀rẹ̀ gan. Kí o sì fọ́ tún kọ̀ wá. Àwa la ní church.
1: Bàbá tó lọ́jọ́ rẹ̀ mi ọlọ́run gbà. Ó dé.

0: Amen. Oh, Lenny, see, you say when you sing, you are a leather. Oh, Lama Lami. Oh, Lord Bill. Why are you getting one of the amen. Hallelujah. I want to register for you, Bobby. Ever to report to your chief, but that's so. I'm August, at his sushi, November. No, I want to somewhere. I want to continue somewhere. I'll be ready, Bobby, no matter if well. I can't read. IBCB si no mi IBCB a wa nta omi so e san wo ribo mi yi pe bible reading
1: e ke hallelujah
0: hallelujah
1: o ya ki je tu te ma le ba odo yi mi
0: e o to odo ba be gbe si odo ba be da mi le ba odo yi wa ko sa mo ro wa ko sa ke ki je tu le ba e ba odo da
2: daddy man to pe mi le kon won text mi si
0: ma o
1: Any
0: other person that can read?
2: I book you
0: one day. Oh yeah.
1: Eje
0: Arekeleke, I call that tea. Arekeleke, su. Is a kema wo. Kilonka, Arekeleke, su.
1: Yes. Little bit, he said, I dare and bring your money that
0: I share. Kisha, Edja. Okay, Edja. Sorry, Edja.
1: Edja, I dare and bear.
0: I'm not going to be able to do it.
3: I'm not going to be able to do it.
0: Yes.
1: Yeah, you get it, bro. ẹ jẹ kẹrin láàtú bẹyìn.
3: Ah, o ti dé fọtí.
1: Bẹ́ẹ̀ni
3: sọ. Ah,
1: ẹ dúró nítorí náà. Tí ẹ ti fi àmúre òtítọ́ di ẹgbẹ́ yín. Tí ẹ sì di igbá ìyọ̀dodo ní ìyẹn mọ́ra. Kí olúwa kí ó wò kó kíkà àti gbígbà ọ̀rọ̀ rẹ̀.
0: Gbogbo ìjọ, I want to apologize. Ẹ má bínú. Ní nǹkan ló ń jẹ mí lẹ́ẹ̀kan sí ìmọ̀ bó ṣe jẹ́ lórúkọ Jésù. Ìràwọ̀ wa ayé ò ní jẹ́ dànù. Yes, testimony.
3: Ignon. Mo àdínlé. Ignon. Àbíní kọ́nà pé.
1: Ọkùnrin.
3: Ignon ni.
1: Ìdílé o.
3: Àbúrò mi. Mo ní fẹ́ látà kan.
1: Ẹ ká lọ.
3: Mo fi kú tán mẹ́ta. Mo ní gbogbo nǹkan.
1: Ẹ jókòó.
3: Ẹ lọ ní wá ní.
1: Ẹ lọ ní wá ní o. Ẹ jókòó.
3: Má nà wá,
1: ó kọ́ èmi ní
3: ndókò.
1: Ọkùn mi ni.
0: Ẹ kí ló ń sọ?
1: Ọkùn mi ni.
0: Ọgùn ẹ̀ rè.
1: Wòlíì ni wọ́n o, wọ́n ní ọ̀hìn.
3: Ọlọ́run ní èmi máa ń nàbá yìí.
0: Ta ni?
3: A bá ń paná epo ọ̀nà ọ̀nà.
0: Ẹ?
3: Epo ọ̀nà ọ̀nà.
0: Emo ọ̀nà
4: ọ̀nà ọ̀nà ọ̀làkẹ̀.
3: Ọlọ́pọ̀dà, ọlọ́pọ̀dà, ọlọ́pọ̀dà.
1: Ọlọ́pọ̀dà.
0: Ọlọ́pàá ọlọ́pàá dẹ̀.
3: Ọlọ́pàá
2: ọlọ́mọlà.
3: Òbí ẹ pé ọlọ́pàá.
0: Ẹ kẹ́ ẹ jọ kò yé mi kí ló wá ẹ kàn déédéé wọlé wọ́n dé yín tókò sí bí kí lẹ̀ ń ṣe bí kí lẹ̀ wá tiẹ̀.
1: Ẹ̀mọ́ ni wọ́n ẹ̀mọ́ ni wọ́n
3: pátọ̀
1: ni wọ́n
3: pátọ̀
1: ni wọ́n ní àná ìyìn lọ.
0: A ń sọ nìyí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀hẹ́ kí ló kọ́ mi wọ́pọ̀ sí i kí lè tẹ̀ mí lọ sọ́ọ̀ tí ìjọba jà mọ́. Ẹ̀hẹ́ wọ́n lé ọgbẹ́gun ẹ̀ wá ọ̀hún kú ẹ̀ wá àwọn ọ̀nìyànnà ọ̀nìyànnà.
3: Owó ló pàdé.
1: Owó ni owó ọ̀nẹ́.
3: Owó ẹ́ owó ọ̀nẹ́ ní ẹ̀fẹ̀.
0: Adífálà àbíkílẹ̀ àbí anọmọlà àbílẹ̀ tẹ́ẹ̀bà gbé ọwọ́ yẹn tẹ́ẹ̀bà gbé kúrò ní àpótí
3: rẹ̀. Kò ní ìtàn tó pàjánu ẹ pé mò ń mèrè mò ń mú pé n tó wà ní àpò
0: jẹ. Mi gẹ̀ ṣé líméjì ìgbàjẹ́ sọ̀rọ̀ rẹ̀ ni. Ní ọ̀yìn. Ẹ pé pé o bẹ́ jẹ́ ìwà sí mi. Ìjà ìbáyìí tó ọ̀rọ̀ yọ̀ ọ́ kú. Wọ́n yìí sì yẹ. Wọ́n lẹ́mi mímọ́ ẹ̀. Kọ́ máa ní kúrò wọn náà.
3: Ọ̀tọ̀ tó ta ní mi ní mi ló lè rìn wá ní ẹ̀yà inú ọ̀dọ̀.
1: Wọ́n
3: ní ọlọ́run ta ni wọ́n ní mi ọmọdé ẹ̀jẹ̀ ìjànú ọmọdé àwọn olè ẹ̀mí wọ́n ní. Mo yá ìlúkùn wọn ní ìlúkùn ọdún ìlú ni wọ́n ní. Wọ́n ní mọ̀ pé apá ọdún wà.
1: Akọ́jú
3: ẹ̀mí. Ìlúkùn ọmọ ìlúkùn papì lópa ń lúkùn wọn ní wá.
4: Ẹni tó interpret gan àgbọ́rò ẹ̀ ẹni tó sọ̀rọ̀ àbí gbogbo ilé.
3: Ìlúkùn. Wọ́n ní pọ̀ ọmọ pé náà ń pa mí.
1: Ẹ̀jẹ̀
3: ọ̀nà mi
1: ooo.
3: Ibi kan. Ibi kan. Ibi kan ń tókè. Ìta ní àná ọ̀tì. Ibi kọ̀tà ẹ̀.
4: Ẹ ṣáára ló ń gbé.
0: Ẹni kí ló ń ṣẹlẹ̀ gbogbo náà? Mo yé mi mo I almost want to start questioning my call. Am I call? Did God call me? Ẹ you brought your uncle to do one láti la ojú àpọ́jú ẹ ní church láti ẹ làkẹ́ tó dé bíbí lẹ̀ tí wàá là.
3: Mo fẹ́ kí n mọ̀ pé apá ọlọ́run pàdé.
0: Ẹ o ẹ ti kó bá mi lóye o. Àrùgbẹ́sọ̀ gbọ́dọ̀ lé ní ìlà àbíjọ ìsílẹ̀. Ó pọn dandan.
5: You go dey vex. Now, I dey pain person. I dey pain am o, but e dey tell another person say you to see your eye too dey pain you. And I dey pain am.
6: So you open ojo e for
5: you. You no understand. Make I tell you. As you come inside that time, you hear woman cloth. we dey tell you, you dey give us excuse.
4: Mm-hmm.
5: Now he come come. See that magic man come do here. He come ask for us.
4: Mm-hmm.
5: He dey talk say he know the best man bring come.
4: Mm-hmm.
5: Imagine, he know him from his church. Now here he come in and he dey use him. They come dey deceive us. Based on say you two don't deceive us.
4: Uh-huh.
5: He know greet here. And we tell you, you know here. He come dey do, I come dey pay you.
0: When? Daddy,
5: if you
0: don't
5: understand what I talk,
0: you
5: mean you. And
0: you're
5: God.
0: God.
5: And as if like this,
0: God
5: will ask you.
0: Mm. God will ask your
4: father.
0: God,
4: mother
0: alone. God will. You know who God is?
2: Why? Like you're not too far. You're not quiet.
0: Why are you?
1: Boys and girls, I introduce to you a wonderful choir called, who has been all over the world, the

0: ẹkí ló tún ṣe ẹlẹ́bí ló tún lọ. Ibọn kọ lele ni. Ibọn kẹ ninu church fun kini kile lebi se.
1: A fẹ lo ni dadi ohun ni message administration wa.
0: O wa lọ gbe bọ wa.
1: Ẹ na.
0: Ẹ rọra o.
1: Dadi in fact ibọn yin gan mo gba license rẹ o.
0: Iwo la lọ gba license dadi so tawa nu e.
1: Dadi ta ba ti de end orin wa leba mo boya tawa nbẹ abikoso tabi.
0: Healthy de n kọju ti jọ na o.
1: Ẹ mo ti kọju ẹ.
0: Kọju ti jọ ṣe mi lo fẹ kọri fun ni.
1: Awọn akọrin ijọ ológo okay media no dey fear ijọ IPM a ni special number kan
2: yes
1: a fẹ fi ìyìn àti ọpẹ fún olúwa ìyìn àti ọlá sí ọlọrun
2: yes
1: torí pé kí ni òun ló yẹ ká máa yìn títí.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Wọ́n bẹ̀ ìwọ

0: bọjọ lọjọ ọjọ kì lọjọ bá
1: gbogbo àdìpọ̀ pa èdè tó ń yí kọgbà lóru ọ̀fẹ́ ilẹ̀ ó máa
0: bóṣù lóṣù oṣù kì í bóṣù.

0: ọwọ́ ahọ́n ẹ ti mọ̀ wípé yẹn ò ní tó mú.
1: èmi ìmọ̀ràn ẹ̀yẹ lè ní iṣẹ́ kọ́lá pàpapọ̀ rẹ̀ àdídùn wá bá mi nílé.
0: àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo wa apá ọ̀tàkùn òní ká wa ẹ̀ka alẹ́ sà ẹ̀ka alẹ́ mà ẹ̀ka alẹ́ lọ́mọdé ẹ̀ka alẹ́ lágbàlagbà.

0: lẹ́yìn náà bá wò dáadáa ẹ rí wípé òótọ́ lọ̀rọ̀ Yorùbá o bí wọ́n ṣe sọ wípé bọ́jọ́ ńlọ́jọ́ ọjọ́ kì í lọ́jọ́ bá. Wípé bóṣù lóṣù oṣù kì í bóṣù. Ẹ sì mọ̀ wípé bá a bá ń farí orí á tún máa kún.
1: Irọ́ ńlá ńlá ká fi wówó ìyẹn ti dé Nàìjíríà lọ́jọ́ tó pẹ́.
0: Ẹ máa tún ká alẹ́ nínú ilé ìmọ̀ kí.

0: ta n lo ta n pada bo ka ma ki kabiyesi Olodumare
1: ọrọ mẹjọ so kale lo papa ẹ wa ko n to so asore ma se ka ẹjọ ma wa ni fun ẹjẹ ka fi la
0: ṣe n gbọ aláìmoore ó wà náà àwa èèyàn náà.

0: Njẹ́ ìjì ìjì tí mo jí mo bá irin nínú ugbó wọn fi yín lẹ́yìn kékékékékékékéké. Ìjì ìjì tí mo jí mo bá igba ẹfọ̀n lọ́dàn wọ́n fi ìwoluwo gbọ̀ngbọ̀n igbọ̀ngbọ̀n igbọ̀ngbọ̀n igbọ̀ngbọ̀n igbọ̀ngbọ̀n. Ìjì ìjì tí mo jí mo bá igba alágẹmọ wọn dáde ìwo yẹtuyẹtu. Ọpẹlọpẹ o ẹyẹ akala olopari ija ẹjẹ amu ọpata. Ǹjẹ́ igba irin tó ń feyín leyin keke ẹ máa feyín leyin kekeke.
1: Jáde mo ṣe bójú lọ̀rọ̀ wá, ejò jáde fún omi lójú.
0: Igba ẹfọ̀n tó ń fi ìwoluwo gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ ṣáà máa fi ìwoluwo gbọ̀ngbọ̀n.

eléyìí mo fi ń kiyin pé ẹ tún káàbọ̀ sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 FM 94.9 nílùú ìbàdàn. A máa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Elédùmarè fún ti wípé àwa la dágbére fún yín lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀yin la dágbére fún lọ́sẹ̀ tó kọjá. Àtàwa tá a dágbére fún yín, àtẹ̀yin tá a dágbére fún Ọlọ́run ọba òkè tún wá mú wa pàdé ara wa lọ́sẹ̀ yìí. N ló fi jẹ́ wípé bàbá ti ń dórí ètò a lè ṣàìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí Elédùmarè. Bó bá ti pa wá tàbó ti pa ẹ̀yìn kọ́ kí la máa wí lọ́jọ́ òní. Ṣùgbọ́n ti wípé ó dá wa sí àwà láyé àwà láàyè agbápá ó ṣe é gbé agbẹ́sẹ̀ kò dẹ̀tì. Ọlọ́run ọba òkè ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ o. A kí gbogbo àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ rédíò yìí ìyẹn 32 FM 94.9 nílùú ìbàdàn. A kí gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ pátápátá lágbára Ọlọ́run bẹ́mi ṣe máa ń wí àṣeyè lálákan gbogbo wa ó máa ṣepo. Gbogbo àwa agbóhùnsáfẹ́fẹ́ lápá bí a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ torí tolófin ní báyìí ilẹ̀ dìyẹ ń toko ìmọ̀ bọ̀. Nǹkan ò ní ṣe wá o, àwa la máa ṣe nǹkan o, nǹkan rí ńlá sì máa gbé ṣe. Ẹ kaalẹ́ sà, ẹ kaalẹ́ mà, ẹ kaalẹ́ lọ́mọdé, ẹ kaalẹ́ lágbàlagbà. Bóyá wálé pátápátá ọlọ́wọ́ button. Ẹ kaalẹ́ sà, ẹ kaalẹ́ mà, ẹ kaalẹ́ lọ́mọdé, ẹ kaalẹ́ lágbàlagbà. Iléeṣẹ́ rédíò 32 FM lẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa nílùú ìbàdàn. Bá a ṣe máa ń wá ní lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bá a ṣe máa ń wá ní lọ́sẹ̀ ọ̀sẹ̀. La fi ń sọ wípé bá a bá ń farí orí a máa kún. Lórí ètò lálẹ́ yìí a ṣe bá a ti ṣe máa ń ṣe Ọlọ́run ọba òkè yóò sì fi àṣẹ sí. Ẹ lọ darapọ̀ mọ́ wa lórí Facebook èyí tó jẹ́ ti ìkànnì iléeṣẹ́ rédíò yìí 32 FM 949 fẹ̀yìn ẹ̀ 32 FM 949 fẹ̀yìn ẹ̀. Ibẹ̀ lẹ́tì lórí ọ̀fẹ́ láti máa wò wá lórí Facebook. Ibẹ̀ lẹ́tì máa wò wá kódà ẹranko tá a fẹ́ sọ lórí ètò lálẹ́ yìí. Ibẹ̀ náà lẹ́tì lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán fídíò ẹranko náà bó ṣe rí ìrísí ẹ̀ ìṣesí ẹ̀ ìhùwàsí ẹ̀ kí làwọn tó yẹ ká mọ̀ nípa ẹranko náà lórí Facebook wa lẹ́tì máa wò. Bẹ́ẹ̀ sì ṣe ń wò ó ẹ bá wa ṣíà ẹ bí ò ti ẹ ju ẹẹkan lọ káwọn ẹlòmíín kí wọn bá lórí ọfẹ láti jàǹfààní ẹ. Ẹ kọjá sórí Facebook wa tààràtà rékété lẹ́ẹ̀máa wo ẹranko tá a fẹ́ sọ nípa ìlálẹ̀ yìí. Èyí tá a tún fi gbé iṣẹ́ Ọlọ́run ọba òkè ga ẹ ti mọ̀ wá wípé àwọn ẹranko ẹyẹ ejò oríṣiríṣi ń tọ́lọ̀ ń dá èyí tá a máa ń gbé sọ lórí ètò yìí tá a máa ń sọ nípa wọn a fi ń ṣe sàdánkátà fún kábíyèsí Ọlọ́run ni. A fi ń gbóríyìn fún iṣẹ́ Ọlọ́run kẹ́ ẹ lè mọ̀ wípé Ọlọ́run ọba mi ṣèkan kò jọ̀kan èyí tá a máa ń wí òdodo ọ̀rọ̀ pátápátá ni. Ẹ lọ wo fídíò ẹranko náà lórí Facebook wa 32 FM 949 fẹ̀yìn ẹ̀ 32 FM 949 fẹ̀yìn ẹ̀. Gbogbo àwọn olólùfẹ́ wa láti ìkànnì tiwa àdìtú Èdùmarè tí wọ́n wà ń bí gbogbo yín náà lákì o. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ ní sí iléeṣẹ́ rédíò yìí ẹ kú ìfẹ́ tẹ ní sí èmi olúfẹ́mi omila ní ìyànda ọmọ jọ́ọ̀jì. A sì kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa lórí rédíò tí wọn ò láǹfààní láti lọ sí kan ní Facebook. Ẹni tó ń jẹ sàárà ó ṣọ̀gà ẹni tó ń ha ẹ̀yin gangan ní èjìká tí ò jẹ́ kí aṣọ ó bọ́ lọ́rùn ẹni. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ọba mi a ní súra wa igun àti ọ̀sìn wọ́n jọ ń ṣe pẹ́pẹ́pẹ́ ni a jọ ṣe pẹ́pẹ́pẹ́ ni o. Ká wá tó bẹ̀rẹ̀ sí ní sọ nípa ẹranko tá a fẹ́ sọ lálẹ́ òní ẹ jẹ́ àkọ́kọ́ dókè lọ́hùn náà tá a bá wá dé a máa wá tẹ̀síwájú. Ǹjẹ́ ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀. Olúfẹ́mi omila ní lórúkọ tèmi o bàbá mi ní Jealous Bond lẹ́lẹ́rẹ́ Àdùbí. Ojú pọ́n kókó má fọ́ ọkọ Láídé ojú pọ́n kókó dáná súnlé bàbá ànikẹ́ èmi Àdùbí. Anímọ̀ bí èṣù

wọ́n ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe torí adébi ẹyìn má kọ òkú ọ̀lẹ ni àti débi iṣẹ́ báyìí ẹjẹ́ á ṣiṣẹ́ ẹ̀rọ̀kọ tá a fẹ́ sọ nípa ìlálẹ̀ yìí òun lẹ̀ ń wo fọ́nrán fídíò ẹ̀ lórí facebook wa yìí eku ni ṣùgbọ́n bó ṣe jẹ́ eku tó eku kínkínní báyìí ni bó sì ṣe wá rí kínkínní tó àwọn ara eléyìí tí eku èyí tó ń dá ó kọjá àǹtẹnu ń sọ la fi máa ń gbé òṣùbà fún kábíyèsí elédùmarè pé ó ṣèkan kò jọ kan ó ṣèkan kò jọ míì eku tá a fẹ́ sọ nípa ìlálẹ̀ yìí kìí ṣe eku ilẹ̀ áfíríkà a lè rí nínú gbó nílẹ̀ áfíríkà tàbí lórílẹ̀-èdè nàìjíríà agbègbè àríwá ilẹ̀ amẹ́ríkà tá a mọ̀ sí north america òun ni eku yìí ló wà ibẹ̀ láti lè rí wọn àríwá amẹ́ríkà tá a mọ̀ sí north america eku tẹ̀ ń wò yìí ni wọ́n ń pè ní kangaroo rat ni wọ́n ń pè lédè olóyìnbó bàbá ni ká wá orúkọ yorùbá fún ẹjẹ́ àpè ní eku afarajọ kangaroo torí kódà kangaroo fúnra ẹ̀ kìí ṣe ẹranko ilẹ̀ áfíríkà australia ni àwọn ẹranko yìí ni wọ́n wà ẹranko tí ó wá farajọ kangaroo yìí náà eku yìí tó farajọ kangaroo níwọ̀nba òun náà kìí ṣe eku ilẹ̀ áfíríkà àríwá amẹ́ríkà láti rí fúndì èyí bàbá tiẹ̀ wá orúkọ yorùbá fún ẹjẹ́ àpè ní eku abarajọ kangaroo táwọn olóyìnbó ń pè ní kangaroo rat irú eku oleku yìí àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ ni wípé àríwá amẹ́ríkà láti rí wọn north america ẹ lè lọ wò ó bó ṣe rí lórí facebook 32fm949 fẹ̀yìn ẹ̀ eku kékeré báyìí ni àìmọye nǹkan ní eku yìí ló fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn eku kódà ìwádìí ìjìnlẹ̀ sáyẹ̀nsì fi hàn wá wípé kìí ṣe eku tààràtà lóòótọ́ abarajẹku ni ṣùgbọ́n kò sábà tan mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn eku eléyìí tá a mọ̀ kí ló wá dé tí wọ́n fi ń pè ní kangaroo rat kí ni ìdí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ìdí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ni wípé ẹranko tí wọ́n ń pè ní kangaroo tí bàbá wa olóògbé Orlando ọwọ̀ tí wọ́n fi kọrin pé ó kangaroo ẹranko tí wọ́n ń pè ní kangaroo gangan bẹ́ẹ̀ bá rí ó máa ń ní ẹsẹ̀ tó gùn ṣùgbọ́n ọwọ́ ẹ̀ máa ń rí kúlúbọ́ èyí tó túmọ̀ sí wípé ó lè dúró lórí ẹsẹ̀ báwa èèyàn ṣe máa ń dúró tá a dúró bí èèyàn a wá ka ọwọ́ ẹ̀ kún kúlú méjèèjì a ka kò kódà nígbà míì tí wọ́n bá ń sáré wọ́n lè má fi ọwọ́ tẹlẹ̀ kó jẹ́ ẹsẹ̀ nìkan ṣó ni wọ́n máa fi tilẹ̀ tí ó máa gbé wọn síwájú tí wọ́n máa fi tilẹ̀ tí ó máa sún wọn síwájú ìyẹn àwọn kangaroo ìdí tí wọ́n fi ń pe eku ní kangaroo rat ni wípé bá a ṣe wípé kangaroo máa ń ṣe eku náà máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wo eku yìí bó ṣe kéré tó ẹsẹ̀ ló gùn ọwọ́ ẹ̀ méjèèjì orí kú kùkú kò bá ẹsẹ̀ dọ́gba ó sì lè dúró bí kangaroo bó ṣe máa ń dúró eku yìí náà lè dúró bẹ́ẹ̀ eku yìí náà ó máa ń fi ẹsẹ̀ ẹ tilẹ̀ tó bá ń sáré kìí ṣe bí àwọn ẹranko ṣe ń sáré lòun ṣe ń sáré bí kangaroo ṣe ń sáré lòun náà ṣe máa ń sábà sáré ó lè fi ẹsẹ̀ ẹ tilẹ̀ tá a máa gbé síwájú tá a máa sun síwájú tá a máa sun síwájú àwọn nǹkan yìí ni eku yìí ló fi jọ ẹranko tá a mọ̀ sí kangaroo tí wọ́n fi ń pè ní kangaroo rat kìí wá ṣe eku tó tóbi eku kékeré báyìí ni àwọn eku yìí wọ́n pọ̀ ní orílẹ̀-èdè United States of America USA àti àwọn apá ibìkan ní Mexico àti àwọn apá ibòmíì tó ṣáà jẹ́ àríwá ilẹ̀ America àwọn apá ibo láti lè rí eku yìí eku yìí fẹ́ràn láti máa gbé inú igbó aṣálẹ̀ tá a mọ̀ sí desert ní eku yìí ni wọ́n fẹ́ràn láti máa gbé bó tiẹ̀ jẹ́ wípé àwọn míì nínú wọn lè máa gbé àwọn inú igbó míì tí kìí ṣe igbó aṣálẹ̀ ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù nínú wọn fẹ́ràn láti máa gbé inú igbó aṣálẹ̀ tá a mọ̀ sí desert
baba wa ni ka won eku yi e ri wi pe mo sha ntenumo mo ntenumo lati kan wi pe eku kekere ni baba ni ka won ni wi won koda ko le won ilarin kilo gan o po ko le won ilajo kilo ibi ti eku e to krede ke se eku to tobi pupo kinkini bayi ni won ma ni oju to tobi oju won mejeji o ma nfe o ma ri rangandan eti won ma nkere ara won na kere ese won logun iru won o ma ngun owo won ori kukuku orisirisi eya won lo si wa ara won kan ti eku yi to fi wa je abami to fi ma nya ni lenu ti mo fi wo wi pe ki mu itan e wa sori eto adi itu lale yi o ne wi pe eku te nwo yi e je nkoko beere nje awa eyan a le semi lai so mi be yan kan ba ti e so pe ohun ta pa ohun o mu mi oniye wakati ta wa eyan ta le gbele aye lai fo mi kenu iku ni ki sharun nje je mo wi pe awon iku yi ni gbogbo igbesi aye won latojo won ti ma bi won ojo ton ba ti bi won titi won fi ku awon iku yi won ki fi enu kan omi wi pe omi niyan mo fe lo mu mi akoko yato si wi pe inu agbegbe ti won gbe inu gbo asale desert ti won gbe o je bi ti omi to so won be to si ma ngbona koda be ba bu omi lo fun won o se je wi pe ki so mi nibi ti won gbe ke gbo mi si waju won bayi won o ni tori e mu ara n to ya ni lenu pupo nipa eku yi ni won le wa titi ojo aye won ti won fi ku ti won o ni fenu kan omi ke si ma wo awon eku yi won le lo to bi odun meji meta merin awon mi le lo to odun marun laye pe ti wu ki won pe to lori epe awon eku ti won pe ni kangaroo rat yi won ki fenu kan omi ti won fi jade laye sugbon baba nta anilo lati to tori ta ba to yo pada derun nidin bi nba wi pe awon eku yi won ki mu mi ko tumo si wi pe won o nilo omi o ko tumo si wi pe ara won o nilo omi o kan je wi pe awon o ni lo dide funra won wi pe mo fe lo mu mi won ki mu mi sugbon o ni bi ara won se npese omi fun won gbogbo omi ti won ma nilo ni gbogbo ojo aye won pata o ni bi ara won se npese e bi nba ni ina njo lori omi e pe kin keru e wa ounje ti won feran lati ma je ohun ni irugbin orisirisi irugbin ni awon eku yi ni won ma nje lara awon irugbin papa irugbin gbigbe lara awon irugbin ti won nje yi nlo ma npada fa omi si won lara won ti won nje ni won ti ma nri omi e ti won ma nfa sara won ke ise wi pe won o nilo omi o ko si iseda to lo nda ti o nilo omi sugbon awon ile kan ta pade bi wi pe won o nilo lati lo mu mi funra won sugbon latara won ti won nje won ma nri omi fa sara won bakan na bi won ba jeun tan ko to di wi pe igbese siso ounje na di igbonse ta ounje ohun o bere si ni ge kekeke to loyinbo npe ni metabolism igbese yi na ma nfa omi sara awon eku yi e si mo wi pe iwon eku ohun na ni won ote mo ni won ki se eku kan to tobi eleyi tumo si wi pe iwon ba omi na ohun lara won lo ma nilo fun di eyi iwonba omi tara won ma nilo titi ojo aye won latara won nje ti won nje ohun ni won ti ma ri e wa ma gbo mi yato si wi pe awon eku yi won ki mu mi titi ojo aye won ti be la o fi fon fere tabi ti won o fi jade laye yato si wi pe won ki mu mi nkan mi to tun ya ni lenu nipa awon eku yi to ma n ya yan lenu nipa won
oni wipe bi won ba lo jeun tori won ki se ku te ri ni aro osan owo oro le male ni awon iku ni won ma njade owo oro le male ni gbogbo aro o gbogbo osan o won ma wa ninu ho won inu ho ni won ma ngbe iho ti won si ngbe na iho to tobi ni o boya iho ti awon ranko nla kan ti won ti lo ti won ti party se mo wipe awon ranko kan wa won ki gbe nu ho fun gba pe won a ko nbe won a tun lo gbe mi iru awon iho bayi ni awon eku yi ni won feran lati ma gbe mo ba wa jade ninu ho won ni bi irole kosi meji to ma gbe won jade kosi idi meji ti won fi njade koja wi pe won fe lo wa jije mimu mo ba ti wa jade ti won lo rin wa jije mimu ni bi owo ale mo gbogbo oru ni won fi njade bo ba ti je won ba ti won fe je tan ara mi tawon eku yi ma nda tun ma ya ni lenu ni wi pe apo kan wa ni bi ereke won legbe otun legbe osi ki se nu enu won lapo ohun wa o ita enu won lapo na wa apo to wa ni ta enu won yi leyin ti won ba ti je ajeyo ton ti je ohun ti won ti yo dada won tun wa ko die won ko si ereke won apo to wa ni ta eke won yi won ko si bamu bamu akun lapatun akun lapasi won wa ko pada sinu iho won eleyi ni wi pe ba ti e foju wo awon eku yi gege bi pe eleyi to kere yi sugbon nkan kan wa ta nilo lati ko nipa won o ni ajeseku lasiko ta awon eku yi ba ri wi pe opo wa to nje to po yanturu won je won ma toju yoku a ko seke a ko pada lo sinu ho a lo toju e idi ti won fi se leyi ni nitori asiku oda awa ta wa je eyan nja wa gan ran ti asiku oda se ki isowo mewe wa la fi njeun ba won eku bo ba le ma ran ti wi pe asiku kan ma le de ti o ni so nje ti o ni si nta je eja ma toju won ba die die lasiko to nje po yi o be gan ni won se nse won tun wa jagbon wi pe won ma nto awon onje ti won ba ku pada sinu ho won won ma nto lo ni ruru ni iru eya irugbin bayi ohun leleyi apa bi ni won ma ko si iru eya irugbin bayi leleyi apa bi ni won ma ko si eya irugbin eleyi o ma tun yato won tun ko sapa bo mi won o ni da gbogbo e papo ke le ba mo bi awon eku yi bi won se gbon to won kere sugbon won ni la kai awa eyan na eja ma gbianju lati fi pamo nitori asiku oda be ba ra won irun awon na ma nse be won ma ku nje lo won toju ajeseku tori basiku owon bo ba de ki won le ma ri nkan je awon eku yi o pelu nti won ma nse to si ma n ya ni lenu pupo

0: Terms and conditions dey o. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: CDK, now the sound of millions put the boot for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You

0: méjèèjì.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
2: Kò sóhun tó dùn lẹ́yọ̀ bí ká jí kára ó le. Kí gbogbo ẹ̀yà rẹ ní bánijí látòkè délẹ̀ kólúwa rẹ̀ ó wá dàbí kiri bí ẹyẹ olóńgbò kélédùmàrè má ṣe wá nílẹ̀ yọ àdúrà kan àmì àìsàn ò ní ṣe mí àìsàn ò ní ṣe yín a ò ní ṣàìsàn ẹ ṣàmí àbí bẹ́ẹ̀ ni ní tòótọ́ ṣùgbọ́n o àmì nìkan ò tó bí ká mójútó ara ẹni ara ẹ̀dá dàbí ẹ́ńjìnì ọkọ̀ ni bá a ṣe ń lọ tá à ń bọ̀ ni rí ń lọ rìn ká jẹun tó dára lásìkò tó ṣara lóore tó ń ti àyíká tó mọ́ tónítóní bí ara oníhun òun náà ló lè mú kí àìsàn àti àrùn kó wọ̀gbẹ́ síbẹ̀ ẹja tí wọ́n máa rántí pé arò kì í ṣòkúta o àìsí dúró kádùn bí a bá ṣe ń lọ tá à ń bọ̀ arò béèrè fún ọ̀pọ̀ tí ń dáni lágbálẹ̀ tó ń sọni di ọlọ́kùnrùn bẹ́ntí báyìí náà ni látàrí àìlákàsí bá a bá gbé ọkọ̀ délé tá a gbé ọkọ̀ kalẹ̀ bá a bá fẹ́ gbé ọkọ̀ jáde láàárọ̀ àníṣalẹ̀ ìyomi yepo àti àwọn nǹkan míì wò lára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yẹ ká máa ṣètọ́jú ara wa ká sì máa ṣàyẹ̀wò lóòrèkóòrè ẹ wá gbọ́ o ilé ìwòsàn tiwótigbò tó gba òǹtẹ̀ ìjọba tó ń ti iṣẹ́ àmúlò ẹ̀rọ ayé òde òní tó ń sọ ibi tí àìsàn lúkọ sí láàrẹ ni Farvac International Healing Center ewé àti egbò nílànà àwọn baba ńlá wa ni wọ́n fi ṣe àwòtán àwọn àìsàn gbogbo ewé gbogbo kìkì ogun gbogbo nǹkan tẹ́lẹ̀dùmarè dá lónìí ìwúlò wọn pàápàá ewé àti egbò fún ìwúlò ọmọ èèyàn èyí gan ni wọ́n ṣe àmúlò rẹ̀ níléeṣẹ́ Farvac International tó ń ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tó ń tú àṣírí ibi tí àrùn sapamọ́ sí lágọ̀ọ́ ara ẹni ẹ wo tẹ́ ẹ bá dé Farvac International Healing Center wọn ò ní fún ọ ní nǹkan kan láti lò àfi ìgbà tí wọ́n bá tó fi ẹ̀rọ ìgbàlódé ṣe àyẹ̀wò ibi tí àrùn bá lúgọ sí lágọ̀ọ́ ara tí wọ́n sì mọ àrùn tí ń bá ní fínra
1: ayé ò ṣe dá nìkan gbé ìtàkùn olò ṣe dá nìkan fà Farvac International Healing Center ibi tí wọ́n ti fi ìlànà ewé àtegbò àti ìgbésẹ̀ àwọn baba ńlá wa wọ́n ojúṣe sáwọn ìṣòro tó ń bẹ ìdáfinra ṣàwòtọ́ àwọn ọ̀lọ́lọ́kan ọ̀jọ̀kan ti ń dáni lágbàálẹ̀ ohun tá a bá mọ̀ ṣe bí ìdánlórí elédùn à ń fún wọn ṣe ẹ̀gà nìyẹn òtítọ́ inú òdodo wà bàbá falérè ìfagbèrò agbéfáwọ̀ bí ẹ̀wù aláṣẹ àtúndarí Farvac International Healing Center fi ṣiṣẹ́ wọn ni wọ́n fi kágbé ilé ayé nípa rere kágbé dúníyàn jẹ́yìn àtàtà tẹ́tẹ́rẹ́ kọ́ ìwọ náà pẹ̀lú àwọn tẹ́lẹ̀dùmarè ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàn bí wọ́n ṣe máa fi ohun tó rú ọlójú bilẹ̀ léèrè Farvac International Healing Center wà ní nọmba 1 Fagbinrun Fila zone 10 ògbérí oríta mẹ́rin tí ó yà gàngán sí ìpara Airport Road Ìbàdàn 0803-346-0069 tàbí 0805-551-4020 Farvac International Healing Center tẹ́lẹ̀dùmarè ló fún wa ṣe.
2: Farvac International Healing Center tí bàbá falérè ìfagbèrò jẹ́ alùdásílẹ̀ rẹ̀ iléeṣẹ́ Farvac International ogun kan àrùn kan ni kò sí à ń fi ogun kan wo igba àrùn lọ́dọ̀ wọn létòlétò ti yangán tó mọ̀ tó ń ti ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ́yán lórí tó sì bá gbà mú ọ̀nà ni wọ́n ń lò wọ́n ti wà lẹ́nu iṣẹ́ à ń lo ewé àti egbò kíkojú àwọn àrùn lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn ọgbọ́n orí wọn kọ́ ọba àmì ẹ̀dùmàrè ló ń fún wọn ṣe àrùwọ ló ń bá ọ fínra tó wá di wáwòrán kò fi ṣàdá tó bá fi ó sílẹ̀ lónìí tí yóò tún bí ọwọ́ lọ́la ó wá di fònékúfọ̀láńdé bí wọ́n bá pé kẹ́ ẹ ti ẹsẹ̀ lébo gan-an agbára ọlọ́run ká ní Farvac International Healing Center ẹgbẹ́ o ẹ̀dá ń tọ́jú ni ọlọ́run lolùwòsàn lóògùn ọlọ́run ò ní gbúrò rẹ̀ mọ́ kò sárùn tí kò gbóògùn torí kò sí nǹkan tí agbára ọlọ́run ọ̀ká èyí wò jẹ́ tó ń yọ lẹ́nu lágbára gẹ́gẹ́ bí àrùn òun náà lójútùú wà fún nílànà ewé àti egbò tonti ma ijinle ero igbalode e ti won se amulo fun aye wa re ni idakole kokoro ni eje kaka de kadake ka mo gborin farun lori afefe to ba si je pe oju ogbe eyi to je wi pe okoko jina ni agboro olorun ka olorun ti lo han fun awon asiyori lori imoju to arun lolokan ojo kan ani olorun lo nse okan fi won se sababi ni nipa se lilu ewi ati ego bo mi kin pa on larun to mi lasiri ki fi o sile larun je beyen ba wa dake tarare o ba dake o aisan to nse iko ni yo gbe mi re kan si won ni Fafak International Ele Center loni gbogbo koko janjan midimidi eyi ti ara fe lati ma je gbogbo re lo nsodo si oju kan to si sadare gun bi omi re si agwara eyi to wa fa sababi awon arun kan abomi ta fokan si sugbon sa o beyan ba ti gbe igbese moju to ara re o ti bo lowo arun gbogbo eja ran ti pe olorun lo nwosan eda kan toju ni ni Fafak International Ele Center ewi ategba awon baba nla wa won ko si ohun o yanju e kan si won ni Fafak International Ele Center eyi to wa ni ogbere gangan si orita merin ni badan bo ba je wi pe opopona eko si badan leyin tin bo ni e so kale ni abe bridge olorun sogo e so fun olokada te ba ri nbe be ba ngbo ko bo yo si waju yin eni pe en lo si ile baba falere ifagbero lo gbere gangan si orita merin ni badan to ba si je ore meji leyin tin bo ni e so kale lore meji e gbe okada e ti on lo si ogbere gangan si ni orita merin eni pele baba fagbero le nlo Fafak International e dehun e si le pe won sori ero ibanisoro yi 0803-346-0069 tabi 0805-551-402 egbo o awon kan toju ni o olohun gangan lo ni wosan aisan ni se mi eyin na ni saisan
1: Ayo se dani kan gbe itakun lo se dani kan fa Fafak International Healing Center ibi ti won ti fila ni wi ategbo ati igbesi awon baba nla wa wo ojusu sawon isoro to nbe da fira sauta awon lolokan ojo kan tin dani lagbale on ta ba mo se bi idan lori eledo an fun won se egani e o ti tonu ododo wa baba falere ifagbero agbefawo bi ewu alase atuludari Fafak International Healing Center fi sise won ni won fi tagbe ile aye ni parere ka gbe duniya je yan atata tetere ko iwo pẹlu awọn teledumare ti lo won fun bọlọwọ koko janjan bi won se ma fi on toru oloju bile lere Fafak International Healing Center wa ni number 1 Fagbinrun Filler Zone 10 Ogbere Orita Merin ti o ya gangan si Paraya Port Road Ibadan 0803-346-0069 tabi 0805-551-0020

iná ńlá bọ́dé abadáwó tó jùpá náà mi ọkà yọ́là ńlá òkè kéèké yíre alẹ́dọ̀kẹ́rọ̀ bí àdá àpọ̀jù èdè tí igun mọ́ gàlígàlí ọ̀pàpà àmọ̀ tí pàpàlọ́yà bí òkè bọ́dé wọ́n ní ọmọ pọ́n lórúkọ jápè wọ epo ọmọ dùn lórúkọ jápè wọ yọ àfi ò ní wọ jà kí tẹrú tọ bọ́bọ́ mọ̀ torí pé tẹrú tọ bọ́ ní pé jọ wò líìlì ìbá pẹ́tẹ́lẹ́ ọwọ́ ìbá pẹ́tẹ́lẹ́ ẹsẹ̀ ìbá làwọ̀ òṣùgbọ́n bí dìgbòdì ìbá lóko sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀la àdọ́gbẹ́ lọ́lọ́ ọ̀la yìí bó kí yí o ibikíbi tẹ́ ẹ ti gbọ́ lásìkò bó kí yí pé ẹ kó àbùjúbà mi o torí tòtẹ́ ti dólédè ètò àgbọ̀kọ́gbọ́n tá a pè ní ẹ̀wọ̀n òjọlé lórúkọ aláṣẹ àdìgbìmọ̀ rédíò 32 FM 94.9 tá a gún wá sí òkè tètè prẹ́míà.

bíi èmi ti ẹ máa sọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò ẹ̀wọ̀n ìjọlé pé ẹ má da ètò ìgbọ́ o ẹ má jẹ́ ká dá aládàájẹ torí pé bí ara lẹ́ni bá ń jẹ kòkòrò-kòkòrò ẹ̀rẹ̀ rúru rò mọ̀ ní já sùn lóru àbẹ́lẹ̀ mọ̀ pé ẹ tó bá dáràn tẹ ẹ má ti bọ́ ojú kan ara alẹ́ rẹ̀ lọ́mọ ni wàhálà ni wọ́n máa ṣe wàhálà just like ẹ tó pé ó wà lórí àsàn lórí àárẹ̀ tó wá wà lé ìwòsàn ṣe pé wàhálà lé wọn ni wọ́n máa ṣe wàhálà ayé wọn lọ gbé oúnjẹ fún wọn bí dókítà yìí rìn wọn lọ rògùn wọn lọ ṣe tẹ́sítì àwọn náà máa ṣe wàhálà rẹ̀ tó jẹ́ pé ẹ̀wọ̀n ìjọlé a gbọ́dọ̀ máa kọ́ ọgbọ́n ẹ gbé rédíò yín sí àárín ọ̀dẹ̀ kẹ ẹ wá yin òkè lálaalá ẹ jẹ́ káwọn ọmọ yín ó máa gbọ́ ẹ jẹ́ káwọn ọ̀rẹ́ yín ó máa gbọ́ ẹ sì lè mú fóònù yín kẹ pin àwọn tẹ bá nífẹ̀ẹ́ sí pé ẹ́ẹ̀ ìyá ara yídì gbé fóònù rẹ ọyá wa lọ yín rédíò rẹ sókè lálaalá o ètò ẹ̀wọ̀n ìjọlé ti bẹ̀rẹ̀ ní 94.9 rédíò 32 fm fẹ́ yín ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa Akeem Hamzat tuntun tó fẹ́ fa lónìí o ẹ má jẹ́ àdágbọ́ àní dẹni ẹ̀wọ̀n torí pé kò sí tí ó sọ pé wọ́n mọ̀ pé ẹ̀wọ̀n sí kí ni ẹ̀wọ̀n ìjọlé.

0: agbákejì ìṣẹ̀lẹ̀ gbáko gbìn àmọ́ alálẹ̀. The principal offender lẹ́ẹ̀kan gangan fúnra rẹ̀ yóò sọ bí ó ti ṣẹlẹ̀ rọ́wọ́ ti tẹ òun náà báyìí yóò sọ torí lọ́bẹ̀ tẹ garo ọwọ́. Jẹ́ pápọ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ẹ jọ lọ ṣiṣẹ́ àwọn lọ́wọ́ tẹ̀ tí wọ́n ń ta bùrùbùrùbùrùbùrù ní nǹkan tó jẹ ọ̀sẹ̀ kejì kọ́ yìí. Bí ó ṣe bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tó fún ẹni sẹ́ pé ọyá àní ọ̀gá mi ó lówó lọ́wọ́ iṣẹ́ tó sì rán mi iṣẹ́ bíi mẹ́fà ló fẹ́ mi nìkan ṣoṣo. Dírẹ́fà rẹ̀ ni mí o kí n má wa kọ̀ lọ́gbọ̀n fún mo tún wá dáná pé nulẹ̀ inú ilé tí ń fọṣọ tí ń fún ẹran lóúnjẹ tí ń tọ́jú adìẹ. Bọ́bọ́ ọ̀gá mi sọ̀rọ̀ pé ọ̀gá mi ẹ wá sàánú méjì mi náà méèkì ẹ ẹ fi owó kó owó mi iṣẹ́ mi pọ̀ tọ́gà mi yarí fún mi pé máa mánéjì tá a ti ń fún ọ. Lẹ́kàn fúnra rẹ̀ yóò fi dára rẹ̀ sọ ìtòrò tó fi di pé àwọn àṣẹ àlọ bí àwọn kan lọ́wọ́ pé àdìsẹ́ ẹ bá gbowó lọ́wọ́ ọ̀gá mi o àwọn kan pawọ́ dànù. Ìròdùnú ọmọ mi kí ló mọ̀ tó fi yí mú ọmọ ní rògbò ẹ̀wọ̀n. Àdúrà tètè ní àti ìpínlẹ̀ pàtà mú kan. Ó bá dùn á. Sebepe ààrin dẹni ẹ̀wọ̀n tí ẹ bá ti ń wọlé tẹ̀ jókòó ní ti mọ ṣàwùjọ yìí ni mo fún yín ní àdúrà ńlá. Ọmọ pé ẹ ti mọ retí ìṣẹ̀lẹ̀ gbáko gbé apá kejì tí mo sọ fún yín o nípa alẹ́ kan. Àwọn èèyàn dárò tẹ́ ẹ bá ní ọgbẹ̀ ẹ̀wọ̀n ọgbẹ̀ ẹ̀wọ̀n ti kún àkùwọ́ sílẹ̀ gidi gan ni. Ọyẹ kí ẹ máa lọ́ọ̀kì kí ẹ máa ti èèyàn bíi 400 sínú ọgbẹ̀ ẹ̀wọ̀n pàápàá rẹ̀ wá ọgbẹ̀ wá gódìhun. Ìdí ẹ̀bùn àwọn tí wọ́n ti bẹ̀ ní ìsìn báyìí 2700 èèyàn ni wọ́n ti bẹ̀ tọ́kẹ́ máa tẹ 400 péré. Ẹ dákun sí ẹ̀wọ̀ máa pé èèyàn ni pé káà máa dùn lé instead of 400 wọ́n wá lọ́ọ̀kì 2700 èèyàn. Ẹ wo ọmọ tèmi ò ní dẹ́ni ẹ̀wọ̀n ẹyí tẹ gbé tó yìí ọmọ yín ò ní dẹni ẹwọn. Torí pé ẹwọn òjọlé bó ti wùdí ọmọ. Ẹ rí lẹ́kàn báyìí nísìn yóò sọ gbogbo tí ó fà tó fi bí àwọn ọ̀rẹ́ lọ́wọ́ láti gba owó lọ́wọ́ ọ̀gẹ́ ẹ. Ẹ gbọ́ dáadáa. Ọyọ́ ìbọn ni rédíò yín báyìí o. Ẹ jẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọ̀tá lẹ́yìn. Nígbà tí ìbá ti pọpọ́ lọ́tán. Tẹ jọ sọlé sa ọ̀kadà bí ṣe bá wà dòyìn náà nù tẹ́ ẹ̀ bá gbọ́ lálẹ́ yìí. Ẹ ní ẹ̀wọ̀n kọ́dọ̀ lè bàyà pàápàá padà ṣe. Kébi débẹ̀ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu ilé kan. One time ni kẹ́gbọ́n lẹ́nu rẹ̀.
1: Oní ní ká sọ àgbọ̀ Nàìjíríà. Orúkọ mi ni Lékan Abel Adékan mi. Orúkọ mi ni Lékan Abel Adékan mi. Láàkọ́ náà kò sí ẹni tó jẹ́ iṣẹ́ rí.

0: lórí àwọn bá wọn sọ yẹn ló wà títí di september àwọn di september ẹ mo ní oṣù lọ padà bá wọn líle wọn lọ bá dá mo ní báyìí ní ìsìn ṣé ẹkún bá mi wáṣẹ mi kí n kú máa ṣiṣẹ mi pásọ náà lẹkùn àbí abẹkúta wọn ní ẹ sì ní sùlọ ọdọgbọn mi má bá wọn sọrọ má bá wọn sọrọ so lójú mi ń bẹ every year lọdọọdún lọ máa ń ra mọtò tuntun wọn dẹ ra mọtò kékeré jù mọtò 10 million 5 million báyìí máa ń ra ni so wọn ò gbégi kí ni mo ṣe fún wọn ṣé mo ṣe wọn ni ládùúgbò wàhálà mi lórí ilé gbogbo mi ń ṣiṣẹ yẹn bá bá wọn fọṣọ bá mọ mi fọṣọ o wọn bá wọn lọṣọ màá mọ òpólé àfájá lóúnjẹ àgbálẹ sá 25 náà mò ń gbà màá mọ òpólé màá gbálẹ màá ṣe gbogbo ẹ so ọ̀rọ̀ sọ anything gbogbo ẹ̀ mo dẹ̀ ń jẹ́ kí ẹni àbúrò wọn kó máa mú wọn fi tó wọn létí ó níjọ kan táàbùrú ìyàwó àbúrò wọn wálé níjọ ọdún tí mọ́mí ni ó yálé kan lọ́fọ́ gbọ́ abọ́ yẹn so mi wàá fọ abọ́ yẹn tán ìyẹn wá pè mí sí wá ta pé kí n wá nínú mọ́tò ẹni yẹn fún mi 500 ìyàwó wọn wá ní àpé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tó gbà mí fún nìyẹn pé kí dábà lọ gbà mí fún òun mo ní pàyàkí mo fẹ́ complain fún yín torí mo ti complain fọkọ yín but mi fẹ́ máa rojọ́ káàkiri nípé torí bọ́yìn ṣe mí kò dá ọ̀dẹ̀ fi kówó mi sọmọkọ fi kówó mi kọjá mi lóhùn ọ̀sọ́ anything so àbúrò ìyàwó àbúrò yẹn láti pé kò sí wàhálà pé wọ́n fẹ́ máa lò mí nílùú ẹrú ni pé mi ò yẹ try yí pé mo dẹ̀ try gan gbogbo àti wọ́n dẹ̀ travel náà ní kọ́ mo wà nílé tí mo fajà lójẹ tó fún mi kí ilé kí mi ò torí ẹ ni mo fẹ́ gbé mọ́tò sá lọ́ra mi fẹ́ já àwọn olólè àmì fẹ́ ṣe ẹ̀ kan so wọ́n ní àpé mo wà trust forward pé bá kí ni mo wá ṣe fún wọn tí wọ́n tẹ̀ wá ní plan kan rárá fún mi rárá tí mi ti ẹ̀ wọ́n dẹ̀ ni pé àtẹ̀yàn bá bọ́lú ṣiṣẹ́ ó ní di ọdún mẹ́wàá wọ́n ní láyé àtijọ́ pé láyé ìsìn ọdún márùn-ún ní àwọn olùṣiṣẹ́ tó bá ní pàtó ẹpolówó yẹn ọ̀dájú ni pé ká èèyàn ni ìpọ́n mọ̀ pé owó tọ̀hún sọ yẹn kò lè la ẹ́ o lè tètè jéèyàn ọjọ́ orí ẹ̀dẹ̀ ń lọ ìyẹn ìyàwó ẹ ló ń sọ bẹ́ẹ̀ fún mi wá ò pé kí lọ́ wọ́n á pìlànà lọ́kàn mi kí mo lè ṣe fún wọn kí mo lè fi gba owó lọ́wọ́ ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn kí mo lè gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn pé wọn lè lò mí nílùú ẹrú báyìí kọ́ lómi bó kọ́ wá fìmílẹ̀ fún wọn fámìlì fi máa wúlò wọ́n á pé kí mo lè ṣe kí mo lè fi gbẹ̀tọ́ mi lọ́wọ́ wọn so wọ́n á kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yẹn lẹ́nu kan ní àdúgbò ẹni àpé méjì lọ̀rọ̀ yẹn ó ní bó ṣe wà yẹn tó bá ṣubú tuntun tó sọ fún wọn pé kọ́ yẹ lówó yẹn tí wọ́n ya yẹn wọ́n náwó sí ẹ ní ọ̀fẹ́ kó tètè jéèyàn ni ó ní nǹkan tó lè ṣe ni pé ìwọ náà tó bá kọjú ṣe kó tá ló bá kún wọn nìkan kó tó yọ pàmò ní ẹ̀gbọ́n báwo ni lè ṣe ṣé ẹ lè bá mi wú ẹni tó pé tó ní bọ́n ni olórí ọ̀dọ̀ ló ń jẹ́ oníṣẹ́mìlè rẹ mo ní ṣẹlẹ̀ bá mi rẹ tó ní bọ́n ó ní òun á jáde sí gbòòrò òun àwọn ọ̀tọ́yẹ́kọ́ máa ń fa sìgá tó mu títọ́ mu gbó lójọ́ mọ́ta bí kì í mú wá bí kì í mú 40,000 wá ó ní kó sí wàhálà pé ó ní bàbá mi rẹ́ǹtì bọ́n pé bàbá mi wé èèyàn méjì bí pẹ̀lú èmi ajẹ́ mẹ́ta pé a máa lọ bí kì í máa wọ̀rí ó fún mi lọ́kàn balẹ̀ ó gbó lọ́ọ̀ mi ṣùgbọ́n ìyẹn ò
1: ṣe ọjẹ́ lówó tẹ́lẹ̀ nínú sálárì tó ń sọ fún ọjẹ́
0: ṣé nu
1: sálárì ẹ̀ tọ́ pé ẹ̀tọ́ yẹ fẹ́ gbọ́tọ́ inú
0: ti up to now ọ̀n jẹ mi lówó
2: ẹ̀tọ́
0: tí mo fẹ́ gbà lọ́wọ́ ni pé wọ́n fi kúnṣẹ́ mi wọ́n fi kówó mi ọ̀dẹ̀ fún mi lówó ọ̀dẹ̀ ràn mí lọ́wọ́ ṣe mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe driver personal lọ́gbà mi kí n wa mọ́tò tí mọ́tò bá ní fort bí a fẹ́ gauge oil abẹ́ tí mọ́tò ṣe nǹkan tí driver wà fún nìyẹn driver ò sí ní ọmọ ọ̀dọ̀ pé kó máa mọ̀ pulé kó máa gbálẹ̀ kó máa fún ajá lóúnjẹ kó máa bá wọn fọṣọ so bí ẹni yẹn ṣe ní àpékin kó yẹn wá yàgbà 40,000 lọ́wọ́ mi àṣé pé yẹn ń tọ̀ mí ni kò ní nǹkan kan ṣe so ó gba 40,000 yẹn lọ́wọ́ mi ọ̀sẹ̀ kìíní kọjá kò sọ ẹni sí ọ̀sẹ̀ kejì kọjá kò sọ ẹni sí mo ṣáà ń pè kò ó ṣáà ń yí mi máa ò gbé ta ni mo ti lè wò mo ṣáà bẹ̀rẹ̀ sí ní wo káàkiri mo wá ọmọ ọ̀ta àwọn tó ń fa sìgá tó ń fa gbótọ́ kí mo lè pé ọ̀tẹ̀ lè níbọn wọ́n lè bá mi fi halẹ̀ torí tí ọ̀gá mi ò bá rí ìbọn sójú wọ́n lè má fẹ́ fún wa lówó téèyàn bá lọ bá wọn bóyá pẹ̀lú àdá tàbí kó lọ bá wọn lásán pé wọ́n lè má fẹ́ yá òlò tàbí ọfíàn lówó má fẹ́ kí mo lè ṣe sùnmọ́ wọn á rántí pé mo á ṣàṣẹ wọn fún omi ṣá wọn á rántí pé mo ní nọ́mbà kofi lọ́wọ́ má pé kofi yìí òun náà máa ní kofi lówó àlẹ́gbẹ̀ẹ́ mi mo pé òun náà ó yẹ kó náà lè ní connection ọmọ ọ̀ta tàbí ọmọ tọ́ níbọn lọ́wọ́ a se pon gangan fun are gan ti e ni bon so ti mi mo la ti ti mi ti e mo so mi so o cha ni ki ma worry so ni a pe nkan to se ni pe o ma get here be to ba ti ti ma ti to time ki je ko mo e ko ma e be se mo ma fun lowo ta mo to pe ah se pe le fe gba mi sha mo ani ko lo gbe bon e wa to ya ki fun lowo any amount pe ma fun mi o de lowo pe mo lowo na o so o sha se lo we lo gbe bon yen o sha oni kin bo so wa lo be ni kon sha lo gbe bon yen wa o fi won mi o ni a ele na si se o wa ni a pe ko so tanu e pe a ma ro ta ye bo na ta un paro fun mi ni so wa gbo water meta lo mi so which is 45 iba to gbo yen sha so sha paro sha o sha ni a kin su pe won ti ro ta yen ra so na ta bo mi ti e mo so mo sha lo mo sha n pe mo n disturb e o wa ni mo wa ni ko le jewo nikan pe ko we nikan wa ni a pe ki ma wori o na mo ya un kan to wa ni meya data pe o ma ni control e wa pe ki ma wori pe o na gba be kuta pe o na anabra lo hun ti wa o pe but mi epo yin pe mo ni lucky ke o si wa la be kuta ti up to now mi mo le so a ko ma pa le bi a kin ba pe lo ma wa o mo le wan ba mi le so to ba wa na ko hun so fun mi pe boya o nile kan la be kuta bo ni kan so but o sha gbe bon e o wa di at the 31st so boya ke mi ma bo la bi ola we ni ba lo ba ni ale so wa na o ga mi en ko mu ni a pe won lo church pe emi ko mo gbe won lo church gbe won church pe fran lo ma wa ara won mi se wo o wa nse mo sure mo ni fun ara won daddy ba ti wa le ben fran lo ma wa ara won o wa ni a pe ko su ala pe kin ba won mu pe kin pe ka mo e ti bobo wa ka mo e pe o ti wa nle pe o ti de bayi mo ti wa lo hotel but wa lo mo jo jo so abi lo a jo rin lo si o pe mi a jo rin lo si hotel but mo de be mo ba won be won ati e so ojo moti emi mo anything mara pa di junction so ni kin ra si ga fohun so mo ra si ga pali kan fun yen akamo e so ko fin ya de mo se si emi mo anything mi mo kokon so ibata wa de ta de junction won wa ni ki ma lo se ya o se pe won ma ba mi bit ma worry so mo ni se sure pe oni a oni gbogbo nkan di set e boy ni kan na ni kan lo won gbo dani won ni ki ma lo so ba de be dozen so mo si hide si ito sin mo a pon pe bo le wa olorun tin bo ni se bi e ile amosu ni mi eju e fun won eh ona ti fe de be pe ma worry mo ani mo a para pe won
1: e ma de po reflection
0: so mo ya para pe won sha iba ti mo para pe won awon na won ti wa ni around won ti wa nbe so boy yo si mi ni ba do yo si mi sha so mo sha lo mu kibi ti awon daddy ma fi kisi mo shi gate small gate ba ti mo shi gate yen a wole ba ta wole so aja mo ni ko dun ta mo ma ja wonu security house ba mo ma ja wole mo shi ile kan wole awon meji wole ba to wole mo shi sitting room ba ta wole mo ti lekun so mo so fun won pe nkan ta wa se si won gbagbe a payan bi ayetaje yan sile o owo mo fe gba o ti ma di gbogun yen ma travel ma lo invest ma da wa ni o nkan ti mo fe se ni e to mi wa gba mo wa gbowo ni o won sa ni ko su wa la pe mo ni a payan ni be ni mo wa so fun akamo pe se bi wo la kan nu na kan ti mo ni mi gbo yen sinu account mi o nbe nu account la ma gba si ta ba ti gba jo keji a gboro ko kuro so a de ma lo pon wo mo ni ko su wa la pe normal app ni pe ko se normal access or bvo gta kan pe normal app kuda account pe o si lori phone ni pe 10 million le won be 20 million le won be pe ki ma worry mo ni ko su wa la so a de joko

láti Nàìjíríà lè ti ń gbọ́ wa láti Kọ́ni 3 FM 94.9. Ìkànnì Adẹ́rìn Pọ̀ṣónú, ìkànnì Alálùbáríkà, ìkànnì Aláyọ̀, èyí tẹ̀yìn máa ń fẹ́ gbọ́ ní gbogbo ìgbà. Ìkànnì tó ṣe wípé tẹ̀yìn bá ti gbé síbẹ̀ báyìí, ẹ kì ń touch dial yẹn rárá. Yes, this is the real radio. The real deal. Bẹ́ẹ̀ni, ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Lálàáfíà ni mo dé bá yín, gẹ́gẹ́ bí mi náà ṣe wà lálàáfíà ní àyín. Ẹ̀rẹ́ yìí náà ṣe mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, kò sí ní. Ẹ mọ̀ wípé màá ṣàdé bá yín ni ṣá.

bẹ́ẹ̀ni ẹni bá láyà kó ká lọ ẹyin àwa náà la tó bẹ́ẹ̀ ta ló fẹ́ bá wa compete kò sí mélòó wa lára wọn kọ́lọ́hún ó ṣàánú tọ́lóore ń tẹ́ mo tún dé lálẹ́ òní ẹ jẹ́ kí n ṣe respect kí n pay respect mi sí gbogbo ẹ̀yin tẹ́ ti ń retí mi àǹtí tolúwa ń retí yín lálẹ́ yìí o àwọn kan tẹ̀ ti fàdúrà ránṣẹ́ pé láyọ̀ lẹ máa dé inú mi dẹ̀ dùn pé mo dé bá yín láyọ̀ àtàlàfíà fún talẹ́ òní ẹ wo lálẹ́ òní a máa bu omi ọgbọ́n mu bá a ṣe mú because we are going to learn not in a hard way but we are going to learn enough alẹ́ òní ọ̀rọ̀ mi a máa dàbí pọ̀pá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ eléyìí tá a fi pọ̀pá náà tí ó mọ̀ tabara lé tí ó mọ̀ tagbára oko kódé èmi gan mo máa ń sọ fún yín pé ń tàbí èmi ni because I am not perfect yes I am not a perfect woman but we just have to put things together kó lè work bó ṣe yẹ kó work ó ti yé mi torí pé inú ilé yín jẹ mí lógún between you and your husband between you and your wife mo lè kù síbẹ̀ o kò gbọ́dọ̀ dàrú fa in tó bá wà nbẹ̀ láàmú kó ẹ wo in tó bá ń ṣẹlẹ̀ láṣẹ kí ni látúnṣe say no to divorce say no to any kind of problems in your marriage èmi ò fọwọ́ sí bí ó ṣe lójútùú náà lásán tolúlọpẹ àdùkẹ tolúore ń tẹ ara ti foro dara lagbole ara lona ara ara temi oni dara lara ara gbogbo ti ton gbo mi atoju ton wo mi lasa le oni koni dara lara eyin te wa lori radio garden e ka le omo kiyin eyin te wa ni diaspora eyin fancy tolore nte ni diaspora una too good thank you so much thanks for the love thanks for the support thank you so much eyin te n gbo wa nile I want to come to wa doye pe mo kin join facebook sugbon they can't do without this show mo ti love yin ju eyin te n gbo mi te ma wo mi lati abuja eyin ti le ibo eyin te ko eyin ti ogun state eyin te wa ni port harcourt eni kan ma n pe mi lati zamfara ma wa wo pe se be na ni eto ilaluja to ni e wo na to dey do you all are real ogo odogus

0: Hello, Ekale.
1: Hello, Ekale ma.
0: Ekale, my dear sister. Ma. Yes, ma.
1: Yes, ma. Good, ma.
0: Yes, ma. Good. Yes, ma.
1: I appreciate the commute.
0: Ah, she, God bless you.
1: But you follow well.
0: She gone.
1: No, I told she had to go to my sheet.
0: Hmm.
1: I appreciate you.
0: Those
1: kind of
0: things.
1: Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh.
0: Oh. Oh. Oh. Oh. Oh.
1: I don't know how to.
0: Hmm.
1: No. If that's when you come one, you let one. Definitely one is out of him.
0: Hmm.
1: Get
0: Benny.
1: I don't travel me.
0: So. I understand.
1: But I'm trying to be budget for two. Be affecting only.
0: Co affecting only.
1: She necessity. Lowly, lowly.
0: That's yes. Impressive.
1: She affecting only. So, it's only ma.
0: Ah, is she yes, going? Kilor come on, ma.
1: Kazim.
0: Kazim. Show what me luyin be.
1: No.
0: Won si be. Won travel. Ah, kuku le so ai ba ma won gan le ma gbo wa ba se nse to. I want to
1: ma
0: go. I
1: want to go
0: because I'm busy driving. Oh, that's real. That's why.
1: Moki
0: won. We won go wa she da won go wa lale. To ri no ategun lan soro si. Ise da won o de ni ise da won o ni gba ibi mora lagbara Olorun. Ise da won o ni ko ire a ma gba ire mora ni lagbara Olorun. Gbogbo bi ton ba nowo si bai a ma je fun won ni. Lagbara Olorun ibi ton ti wa nri owo ton fi ntoju yin ton toju ile ton toju omo lagbara Olorun orisun be oni gbe lagbara Olorun
1: amen
0: won wa ni kuku ojiji o won ni saisan ojiji won ni toro owo fun won loruko Jesu Olorun a de dile yin mu eyin na te wa wa nu le te ijora yin loju te tun confirm e pe apo sugbon e je ki awon to wa nta e je ki won ni yin lara e je ko consign yin eyin se tin lo as a woman lagbara Olorun e ni jora yin loju lagbara Olorun e ni jora yin loju in to man de bobirin to fi ma wo pe ohun ti rira ohun ton wo asiko ti to je kin bota je kin ba temi lo ko ni fohun sin yin lagbara Olorun e ni fe ru yin soyun insha Allah bil qudratullah Olorun aba mi duro tin yin e se gan ni lola laula wala kuwata ila
1: bilali
0: ese goni
1: yes ma
0: ese o da roma e ma gbo wa o da gbo meji la ka to jo kuro le to ese ma. So this is 2:18 p.m. hello ekale o ekale o my dear mommy ekale ma yes ma yes ma
1: O man je isini fun mi. Tori pe mo la ran koko ja ninu ile oko. Amo ti mo ba se program in every Tuesday. O man je isini fun mi. Lagbara Olorun ile yin o ni daru.
0: Ami Jesu. Ami.
1: Mo ni do mo mo.
0: Ami.
1: Sẹyin ẹ fi mo dúdú ṣe ẹ fi funfun jẹ lagbara Olorun.
0: Ami.
1: Ẹni kò ní ṣe iṣẹ́ yín.
0: Ami.
1: Lagbara Olorun. Àti ìgbà tẹ́ gba ẹ̀tọ́ nínú 32 FM ẹ ní dókun.
0: Ami Jesu. Ami Jesu.
1: Mi pe wọlé ju first time.
0: Oh, iya.
1: Last week, mo fẹ pe mi o ri pe wole.
0: Ero ma npo ni. Ero ma npo ni.
1: Bawo wa ni salary ticket bi meji ragan.
0: Meji. E mo nkan. E pe mi ni ticket ti tanna. Bo e je n wo boya mo le jagun e. O ti ye yin.
1: Eba mi jagun eyo.
0: Mo ti gbo.
1: Tori Friday ni birthday mi.
0: Friday ni
1: Saturday
0: birthday.
1: Saturday.
0: Okay.
1: Mi ni number yin lowo o.
0: Oye je ki tin ba the number yin. Okay. Eje ke mi ti number ti yin re.
1: Number mi.
0: Okay, eje ke mi mo number yin. Emi a pe tori tin ba ni pe ke pe mi. Mo le ma mo eni to npe ero ma npo tun ma npe mi. O ti ye.
1: Okay. Emi ni oni daru o.
0: Mi ma.
1: ibi táwọn ọmọ yín bá dé wọn máa ránú gbà o ènìyàn bí èsè bí èèwọ̀n ní bá pàdé lórúkọ jésù o
0: àánú
1: fún ẹsẹ̀ mò ń jóná
0: o àmì
1: máma ẹsẹ̀ kíkọ́ yín
0: mo ti gbọ́ màá ṣàlàyé fún yín bí ẹ máa rí yes ma ẹ ṣe ma yes ma yes ma yes ma ẹ ṣe ma yes ma. ẹ wo dà pé kọ́ tí mo gbà yẹn ti tó báyìí kò rọ́nà wá jìn tá à ń lọ lálẹ́ àwọn èèyàn sì ń pè ẹ ló ẹ kalẹ́ o ẹ kalẹ́ màmá mi ẹ kalẹ́ ifá onífá ifá ńlá ẹ ló ẹ kalẹ́ o yes ma ẹ ti wọlé láti
1: bàkú ọmí
0: ẹ jẹ tíkẹ́ẹ̀tì ní last upper week àbí àbí
1: bẹ́ẹ̀ni ma
0: ok tíkẹ́ẹ̀tì yín wà lọ́wọ́ mi inú mi á dùn tẹ bá lè bọ́ àgbà ní ọ̀la torí ẹ mọ̀ yí pé ọjọ́ yẹn ó máa wà klọ́mùsì bákan tẹ bá lè wá àgbà ní ọ̀la mo wà nílé iṣẹ́ títí di aago mẹ́wàá méjìlá lọ́la ẹ ti gbọ́ tẹ bá ṣáà ti dé ọ̀dọ̀ àwọn security kẹlẹ́ ń béèrè tulu orente màá wà lọ́fíìsì ẹni nọ́mbà kò sí wàhálà ẹ pè mí bẹ́ẹ̀ yẹn tó bá ti dọ̀la kẹ́ ẹ pè mí tẹ bá ti ń bọ̀ àmì mà ẹ ṣe mà ó àmì mà ẹ ṣe mà àmì mà ẹ ṣe gan ni mà àmì
1: ọyìn tó wá fún wa tíkẹ́ẹ̀tì náà ni wọ́n gbìn
0: ín. àmì.
1: ọwọ́ àwọn olè sàtàdé akó.
0: àmì. ẹ ṣe gan ni yes ma ẹ ṣe ma.
2: lékèlékè olówó méjì ìfowó kẹfù. bọ́ọ̀nì àdúgbò lẹ́yìn gbà ń yẹn ẹ tara sa.
0: bàbá mi dáadáa alálùbáríkà adésanmi adéròjú.
2: bọ́ọ̀nì àdúgbò lẹ́yìn gbà.
0: àyìndé nílùú èrúwà. bàbá mi dáadáa bàbá mi àyìnbó ẹ̀yin náà ó pè rò kó délé olágbára ọlọ́run láti orílẹ̀-èdè usa new york ẹ ṣe gan-an yẹn fún ti tíkẹ́ẹ̀tì ojú ò ní tì alihamdulilayi gbogbo tíkẹ́ẹ̀tì tí wọ́n rà tán ní ká fáwọn èèyàn gbogbo ẹ̀ pátápátá la ti há kódà tíkẹ́ẹ̀tì kankan òkú ńlẹ̀ bọ́ mo ń láyọ̀ láti sọ fún wa wípé ẹni bá ní tíkẹ́ẹ̀tì ńlẹ̀ tẹ́ mọ̀ wípé ó wà ízìlì fún yín láti wá gbà á tó bá ti dàárọ̀ ọ̀la máa pe àwọn èèyàn láti wá gba tíkẹ́ẹ̀tì yín máa pe nọ́mbà yín tí mo dẹ̀ ti ń pe àwọn èèyàn dáadáa ṣó ti yé yín àwọn tí tíkẹ́ẹ̀tì wọ́n sì wà lọ́wọ́ mi sadiq wahab aremu èèyàn láti sápátì tíkẹ́ẹ̀tì yín wà lọ́wọ́ mi ẹjọ́ ẹ pè mí kẹ́lẹ́ mo bẹ ṣe máa wá gbà á pé bá lè wá lọ́la ẹ̀yin tẹ bá ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi tó bá yẹ pé àwọn òpó convenient fún yín láti wá lọ́la ẹ máa bọ̀ wá sí 32fm lọ́la hòsénì taiwo adeleke láti yemẹtu hòsénì taiwo adeleke mi ì ní nọ́mbà yín tó bá jẹ́ wípé kò sí bí mo ṣe fẹ́ pè yín láti wá gba tíkẹ́ẹ̀tì tí mi bá ti lè rí nọ́mbà yín ní ọ̀la tíkẹ́ẹ̀tì yín máa fẹ́ lò mí ni o mi ì rí nọ́mbà yín kọ sílẹ̀ hòsénì taiwo adeleke mi ì rí nọ́mbà yín bóyá kẹ́ ẹ pè mí kẹ́ ẹ sì sọ ibi tí azin kẹ́ ẹ pè mí ẹ fi nọ́mbà yín pè mí tàbí kẹ́ ẹ tẹ́ksì mi kí n lè pè yín hòsénì taiwo adeleke láti yemẹtu tí ẹ bá ń gbọ́ mi lálẹ́ ẹjọ́ ẹ pè mí o ojú ò ní tì yín bákan náà akande mohammed md látorí facebook I have your number here with me so your ticket is with me bẹ́ẹ̀ bá ṣe máa gbà á ayọ̀mí dọ́lápọ̀ látorí facebook ara àwọn tá a fún látorí facebook nìyẹn mrs baruwa òkìkí ọlá láti kú ọlá àpáta ok àwọn kan tún rè ok babatunde usman láti ẹlẹ́bú àwọn àti ẹnì kejì wọn mrs ronke saudat Okay, o da pe won lawon ma gba nti won lojo yen. Mrs. Salmon lati ore meji. Ejo ticket yin be ba se wa gba. Mrs. Omowunmi lati Bapo, awon ni won pe tan ni isin. Awon won pe tan. Mr. Adebayo Omoge lati Apata, lati Apete. Kende Emmanuel lati Facebook, if you are hearing me, please, for God's sake. Mr. Nojim Dean Akitunde, ticket yin wa lowo mi. Mr. Okay, Abisola Lawal lati Apete. Awon kan ti wa gba ti won. Abisola Lawal lati Apete. Mr. Adesegun Ogunbadejo. Okay. Ra pa won na lawon ma gba lojo yen. Mr. Samuel Remi Alaba, I have your ticket with me. Aziz Adekola, Rafiu, Young Rufi, your ticket is with me. Alaja Keti Amiyu, ati Mrs. Omobonike Monserrat, ticket in Walo Womi. Mrs. Ahmed Wahid Abisola, ati Mr. Ahmed Wahid. I want ticket to wa lowo mi niyan. Mrs. Adi Daddy, okay. Daddy ti won pe lekan Adi Ade. Ticket won wa lowo mi. Won lawon ma gba lojo yin. Okay. Tita won Aderoju, Bayo Aderoju o wa lowo mi. Afolabi, Afolahan. Okay, your ticket is with me. Meji gan ni. I want ticket sha wa lowo mi sha. Mommy Gift, Ridwan Tajudin, I have your two tickets with me. Daddy Mr. Bakari, your ticket is with me. Okay, I want tickets to wa lowo mi ni awon eyan ti wa gba awon ticket kokan. Ejo to ba wa convenient fun yin lati ba mi ni ile ise lola before one lola abi titi di bo si le duro di 1-2 sha ejo e ma bo wa si Premier Hotel Mbadan. Okay, Premier Hotel ni wonu Premier Hotel ye e ma ri street by the right to wole lati bi gate yenu Premier Hotel ye e street ele ma ya si Laughter House 32 FM Laughter House e ma bo wa si be ke wa gba mi e ba ti denu gate ele nbere ebere lo won security pe nbere to lori nte so maligba ticket yin ojo Saturday just 4 days to go amala first Ibadan mame titi wi pe a nse nkan o ti ye yin a nse nawo awa aya lamala re e ma bo wa lojo yin gbogbo apatapata la ma enjoy ojo na ade de ba wa laye atalafia nkan ni se mi wa loruko Jesus e se gan ni mo dupe mo mo lore o oju oni ti lagbara Olorun awa ta se todun ina latu se todun to nbo lola laola wala kuwata ile abile alele ze e se mo dupe mo mo lori.

0: wọn o kẹ́kọ̀ọ́ wọn wọn mọ kẹ́kọ̀ọ́ bó ṣe yóò rí nìyẹn oníkálukú ló ní challenges but one thing is ẹ má jẹ́ kí challenges kó borí ntẹ fẹ jẹ láyé ntẹ fẹ káwọn mọ dá ìtagbára ẹ bá ká ni kò ṣe mọ ṣe kọjá yìí ìtagbára ẹ bá gbé tó bá gbé public school fọmọ fún lẹ́kọ̀ọ́ yẹn tó bá gba private school fún lẹ́kọ̀ọ́ yẹn tí ò bá gba èyí tó wà expensive jù fún lẹ́kọ̀ọ́ home training náà ó tún ṣe pàtàkì mọ yin ọmọ ẹnu fẹ lo mi láti bẹ tọjú nígbà tí ìṣe pa fẹ kúkú yà a ó wà láyé òkú ó fọmọ lẹ fún yàn nǹkan ò ṣí òun fọmọ́lẹ̀ fún yàn pé bá ń wo mo ń bọ̀ àìmẹyẹ ẹni tó ti gbọ́mọ òkókó fún yàn pé máa bá ń wo tó dé tí ò rọmọ mọ́ látijọ́ mọ gbé lọ àìmọye ọmọ tó ti gbọ́jàlé lórí ó yá kiri lọ tí wọn ò rí mọ́ tó ti fi nǹkan kan mọ́ ó yà mí lẹ́nu ọmọ ni ó lọ kiri tí ó jẹ wá tó bá kiri tó bá tà náà gbogbo la jẹ òun náà nìwọ náà ó jẹ. Mo ṣe abẹ́ ẹ lẹ̀ fún ọmọkùnrin tó bá rẹ́dí láti tọ́. Tọ́jú abẹ́ ẹ. Ìbálòpọ̀ tó mọ ipò máa di oyún. Try láti ṣe kíni, try láti protect. Ìbálòpọ̀ tó mọ̀ pé ó máa doyún lásìkò ìgbà tó ti ṣe tán láti tọmọ. Tó mọ̀ pé financial stability ò tí ì gbé. Ó yá mo bẹ̀ ọ́ lọ lọ ra àdáàbòbò.
1: Alájẹ̀lẹ́
0: lo withdrawal method.
1: Ó tẹ ìṣura wa.
0: Lọ gba family planning.
1: Ó fọ́nì ìbò ojú ọṣẹ́ wọn.
0: Withdrawal method mi gan mọ ń yíwọ́. Wọ́n ń yíwọ́. Gbé family planning ló lè ṣe lọ dílé yẹn pa ọmọ tó bá lè tọ́jú mọ́ bímọ bọ ẹrẹ mo sọ́njẹ jọ àwọn kan ti torí pé mò ń wọ́kùnrin ẹ̀dẹ̀ bímọ ẹbí dórí mẹ́sàn-án mò ń wọ́bìn ẹbí títí mò kan fẹ́ pé torí
1: ọlọ́run
0: àtijẹ́ wa dìṣòro àwa máa pùtì blame lórí ìjọba ẹkọ́nọ́mì ò dá ní ìjọba ò ṣe ní. Ṣé ìjọba ló ní kẹ́ ẹ bí mẹ́wàá ni ẹ ní bínú ni o. I am just saying the fact. Láàrin wa àwa fúnrara wa àwa gan mọ̀ pé fact ni tẹ bá máa dáná ẹ ṣe ráìsì kóńgò méjì tẹ máa fi jẹun and a family of ẹ wo kẹ tó ṣí dáàdì àti mọ́mì mọ́ àti nínú ilé ẹsẹ̀ ráìsì kóńgò méjì ẹ̀kan fẹ́ jẹun àárọ̀ ẹ̀yìn májìn ọlọ́run á bá wa wò wọ́n àìkọmọ fọlọ́mọ ṣùgbọ́n ẹ dákun ẹ jọ pẹ̀lú situation nàìjíríà ẹ̀yìn bá ti bí mẹ́ta ó ti tó ẹ bá bí mẹ́rin àrírú ẹ̀rí ó ti tó bí ntapò rẹ mọ ntapò ẹ mọ ni kò sunrun ẹ mọ ọmọ ni olúwa ọmọ nu sì ni èrè rẹ gẹ́gẹ́ bí ọfà ti rí lọ́wọ́ alágbára ó ní bẹ́ẹ̀ náà ni àwọn ìwé náà lóòótọ́ ló sì sọ wípé ìbùkún ni fún ọmọkùnrin náà tí àpò rẹ̀ kún fún wọn ó ṣe ní ìbùkún ni fún ọmọkùnrin náà etí àpò rẹ̀ kú fún wọn kì í wá ṣe bí ọmọ bẹ́rẹ́ o a ní dààmú àwọn haúsá ní bàdàmú a nǹkan ò ní sẹ̀mí
1: wọn
0: ẹ jẹ́ aṣọ ṣe ẹ jọ ẹ fi àjà àwọn ọmọ ẹ yé molest wọn ẹ má deprive wọn níbi lórí right wọn ẹ jọ ẹ má deny wọn rárá
1: aláṣẹ ro mi o
0: fọlọ́wọ́n bá bẹ̀
1: ẹ́ ọ̀tá ọ̀wá ìpá ìta sálà ọ̀nà wa ìhànjẹ́.
2: ẹ kalẹ́ àti tolóore ń tí.
0: ẹ kalẹ́ sà.
2: ẹ kalẹ́ mọ̀.
0: yes sir.
2: ẹ pé ètò.
0: ètò ni o.
2: tó gbogbo tẹ́ ń sọ fún wa pátá lọ́rùn à ń bẹ̀ ọ ni. báwa lọ́rọ̀ ẹ̀mí yín ò ṣe gúngún ẹ̀mí fún yín ò àti ẹ̀yìn àtọmọ àti ọkọ yín àti gbogbo àwọn fámìlì tìyín náà lápapọ̀.
0: àmì sà.
2: wá ṣe fún gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ yín pátápátá àtọkùnrin àti obìnrin wa. oro leso won eni to ba leti to le gbo oruko mi ni alfa olon danilare ilon
0: ati e se gan ni baba mi
2: mo se sa mo ki oloruko mi baba wa to wa ni ruwa ona je danilare ati gbo oni ti je danilare olon o da gbo wa na lare oruko nla ni iya lo so wa
0: be ni
2: o eri nu program te se ni jejo a so awon oro kan fe ni o fe ni o ba lit anse obirin fe ri eda to ba ti nja si wi pe ni en ba ti nja male tin se zingu mo da to wa lohun fe lo loko tun lati ko ni ko bi ma meji ko duro to ba ma ko bi ma meta gan to ba re ni ti o gba otomo lai se lega o le tun tesiwaju
0: be ni
2: so okolohun so anu wa o fi sodo okunrin o fi sodo obirin e to do obirin lo po ju
0: be ni
2: la to mi ri ni o to ni gbogbo ni njo se kan yin njo se kan to wa bi ma na layo to tun wa so omo yen si kan eni wa ba gba bori e be tin soro yen yo ma feel eni ba gba bori bi odo wa ni sa ma ngbo ma bo mo believe pe emi ti gbe odo alagba bo die o to iya opo ṣugbọn ọmọ ti mo bi laye mi o le gbodo eyan kọda ko le gbodo eyan kan ti ya bẹ bọda mi nkan ti mo n sọ ti yen bayen
0: bẹẹni sa
2: àwọn nǹkan kan máa dínkù fẹ́ dà
0: bẹ́ẹ̀ ni
2: lẹ́yìn òbí tó bímọ pé ìyá àti bàbá nípa ẹnì

0: iru okunrin yen ke se iru eyan be lo yo ma gbawujo e se iru eyan be ara okunrin buruku ni ibi o ti wa ikole abraham oni ji o bombe
1: ami e se gan ni ma e se gan ni sa mo dupe sa o ti e ni bombe ni Hello, Ekale.
2: Ekale, ma.
1: Yes, ma.
2: Eku program.
1: Ah, mommy, Ekale, ma.
2: Ekale.
1: Yes, ma.
2: Eku she.
1: Yes, ma.
2: Eku de jiri.
1: Ami.
2: Oyo ni yaya.
1: Ami, ma.
2: Daju ni fowo ko sale afun loruko Jesu.
1: Ami, Jesu, ami.
2: Anti Felicia yo gbaye. Ise yan gidi. Awon iya yen na se ri tan ba je yan gidi. Sisi ku ati ara nse. E mo boyo respond ti gba bi
1: o. Abi o wa responsible.
2: Oga ti e fe se omo sojo e. So si gbogbo ara ya tatun. Oga ti e fi omo sojo okunrin. Tombora.
1: E se.
2: Yeni. Ki le fe ri lare.
1: Toko dreddi sori.
2: To je pe to n baba ma dide o ma ma fa soko to ti sagi. Ki oga ma ko ma di irun. To awon eyan wa na won ri won aro ke boya won se guy. Se guy kankan. Ke wa ri eni to gba mo fun grandma. Ti a pe ti a ba ti to ni nkan anti Tolu. Ti a ko ma cherish she sa. Nigba to mo 40 ba tin di grandma ba le se ni ja mo fun ya. Baby mother. Nto isele gbon ni yen. Ni tun ba ta wa ri tayon so fun wa so to ba fe fun wa lomo ko gba osmeji fun wa. Ngba mo fe simi. Ngba ti se nwo baby ti mo tun we ti mo mu lo school. Gba mo fe ni simi. Ti yawo ba to omo bi. Toko na tu omo bi. Won ni fo omo won lesin. O ma ma cherish she.
1: Won ma cherish she ni.
2: That you all the time.
1: O di dodon.
2: Odi me dogun bi mo meji dogun bi mo.
1: Ba
2: na se fe to. Baby mother.
1: Omo 16 years sitting the baby mother nisin.
2: O lo je ki single parent wa po
1: ngoro. O ti poju. O ti poju.
2: Oko tomo bi. Yawo na tomo bi. Awon mo lokada mo 20 years. O ti fan ni nani loyi.
1: Ereni to ye pe obirin to je 35 years of age. 35 years, 34 years. O ngan ti di grandma.
2: Ta ba ma mu 30 century. Nkan ja ka ma lo ma baje. Ta ba ma mu 30 century. Nkan ma ja ka ma lo baje. Ilo lo nda lojojumo ka ma so.
1: Ka ma so ko oku.
2: Won le sise.
1: Ise nbo.
2: Won le sise. Won mo ma se appreciate. Won mo ma se assist.
1: Nibo.
2: To ba na se se se. Le won ko wa mo se be se nto wa sona.
1: Lo
2: wa je kon gbo o.
1: E se ma.
2: Won wa je kon gbo. Yo wa lo lo pe o.
1: Yes ma.
2: E ba wa ki daddy bawo ni. Omo mi tembewo
1: adupe lodo Olorun na te wa around je se gan ami Jesu e se gan ni ma mo dupe ma o yes ma yes ma wale ma re lo mi bayi at the age of 34 35 36 o ti di grandma Sajama tori pe omo e ti wa pe omo e ti nbi mo iwo de ni laarin mi ati omo yi pe 30 lo wa even though gan ko je 40 sajama lo baibo as in e je ni so go 40 sha we no you o wa ni under 30 as in after 30 o ti ifo ti omo e tin bi mo ni ile oko to ba mo me to ri mi nta to ba lo ho fun mi ko ti tori pomo e tin bi mo ile oko my dear ko si nti mi le se because iru nkan be yen ma nsele nta dada baba no go die unless to ba o mo ipo ojo ori e isida ki nju e lo ma ti eju e lo ni o wa ti tori yi pe omo e o tin bi mo le oko won pe e ni mommy won pe e ni grandma o wa fe ba mi soro o lo o fun mi mo wa ki e pe aye ka so ma oni bawo ni my dear aye aye wo ma gba enu e enu e awo ma si gba ma gba lotu ma gba ni left and right iru e ponta omo jori e o iwo gan fun rara e gan kini eji to bi mo tin bi ma di age of 15 years 16 years si wo gan ba gbe ko ninu mo se bi e mo se to e se wa bi mo to level yen ti awon mo e cheche mama bi mo ti wo gan oni ti ju 35 lo ah ma say you ke ah ego ka sa lo gba ni omo kan o le je mi maye o je nja yo ri mi bo se wa ke se mo tun so mo funny fun mi lori oro won omo ti sase mase e tun se ko mo e tun pegbe god e ma pegbe ti yin loto as if say this thing a normal thing you know sit down for one corner they think say eh fi sasiri ke fi soku o e n pegbe elegbe jegbe won se baba alagbaja leleyi e wa gegele waju e lo wo won goolu won ma ko orun o fi lexin sese ankara agba lo de ne gele nbe lori won gbagbagba won lo ntin oni awon enele ni won bi kita mo kankan ati e bi kita oko de kan fe bi kita omo e ka le jare
3: hello e ka le o
1: e ka le ma
3: ah congratulations fun mi o ko mo sese ri bi wole pelu number yi number 0909 en mo ma ri wole si e de pick rara lale mo ti chat yin gan whatsapp
1: ah e ma binu
3: oruko mi alaran si lati monia
1: eh ise sir
3: la ka yin ni joba
1: ami sad
3: se eni to fun rara re o leko lo fe ko yan leko
1: o su mi fa
3: eni ti o gbe ko le ko yan leko mo lo si pta meeting jokan awon soro pe ka wo bi soro won wo awon obirin kan ta won na di tan soro won wo pe iba se pe wo gan leko wo gan o ti to eni to bi mo ye ko wo gan wa school to ba pe wo gan ba gbe ko wo gan e ko wo gan wa school ni wo tu ona di de soro pe o mo kan se ba kan ta ba wo bi ta laye densin mo ki gbogbo awon ojogbon ton soro late kan won ti soro lakai because se ropolopo awon grammar awon ni won wo pe eh logbo mo yen wa yin mo to e se wahala lori wa lati gba te ti wa e se wahala lori wa asiko to e ke simi enu won ba ti tire ati kan ide wa ba le mu wa ke mo fi je ninu gbadun opolopo awon obi to wa n ta ni islam grandma grandpa omo omo lo npa won omo omo tan gba sodo lo npa won asiko to e ka simi correct amo ma pariwo amo ma lo si school ya mi o to subu loju ona okada gbero mi subu nitori kini awon ma yi te den fun la yoyo to ti mo pa won re ni ta won gbe fun lo je ka ma bi ma se ka
1: imagine
3: eh wo oku ma opolopo awon mo birin to e ki won si opolo won le eni to so pe eni to e je eni to e ka fi se eni to e ka ki koja lasan awon fi sore definitely yan ni problem eni to e ka fi sore awa lo fi se boyfriend definitely issue ma wa ẹni tó pe boyfriend lásán ló yẹ ká fi ṣe àwa lọ mo ní mo ọkọ àbá lọ mo ní mo ìyàwó definitely ìgbésí ayé ìyàwó
1: yẹn ò lè lọ títí
3: kò lè ní túmọ̀ torí pé kì í ṣe intention tó bá pàdé rẹ ńlọ lẹjọ́ kí ó wá sí ìmúsẹ́nu ayé yín ẹni tí ò bá ẹni jẹ́ ń pè ní ìgbéyàwó èyàn bọ̀rọ̀ nídìí tẹ́ sẹ́ pé definitely mo fẹ́ ṣe nǹkan yìí ni kì í ṣe pé àwọn tí wọ́n kàn ń pàdé ara wọn tí oyún tó ń lóyún òjijì tàbá wa wo tàbá yé dé ń sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin sí ọpọlọ wọn lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin tó wà ń ta ń sìn n ò fẹ́yàwó nílé o eré òsì tá ń bá káàkiri ká mú 2000 wọlé ká tó mú 2000 ẹ jápẹ́ de láàárọ̀ ọjọ́ kejì àwọn àtàìfẹ́ kan ṣe n ò fẹ́ níyàwó lé wọ́n dẹ̀ ti gbọ́dọ̀ pé táwọn náà bá ti rọmọ kan fún lóyún àwọn ògbé fún girama àwọn tàbí káwọn ní kóbìnrin yẹn lọ máa tọ ń gbogbo ayá yóò padà mọ bá bẹ́ẹ̀ ẹ wo wàhálà tọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe ń tà sí ọ̀pọ̀lọpọ̀ single mother ní ìsinmi wọn da sẹ́wọ́ sí ìgboro látara pé àwọn fẹ́ tọ́ ọmọ
1: àtara
3: tó fẹ́ tọ́ ọmọ ọkùnrin ti fún wọn lóyún tán ó ti pa wọ́n tì àwọn òde sóbìnrin fẹ́ sọ ọmọ nù ni kò bọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin tó dẹ̀ wá ń ta sí wọn ti dúró de pé nígbà tó bá ta kókó
1: àwọn àti ẹ̀rẹ́ dì láti má rí wọn fẹ́ mọ bímọ
3: kí ni bí ẹyẹ máa rí ọ̀rẹ́dì àti gbéyàwó sílé couple life tán gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbé school ó ti mọ́ wọn lára ká jáde lọ kọ́mọ́sẹ́ nìkan tó lè béèrè pé gbàwó lẹ́ wọlé wa ó ti mọ́ wọn lára kálukú jẹ́ pé ọmọ ẹ̀ jókòó àtọkùnrin àtobìnrin èyí tó bá wá kọ̀ tí ò bá gbọ́ ibi tó bá bá rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ ó máa jẹ́ pé àwọn òbí mi jẹ́ gbìyànjú wọn sọ fún mi o àwọn òbí mi jẹ́ gbìyànjú wọn sọ fún mi o èmi a máa sọ fún àwọn ọmọ mi wá ẹni tó bá pọ̀ lè fẹ́ sílé mọ́ bífrẹ́ndì ẹ̀ tó bá ti lè bífrẹ́ndì ẹ̀ yóò sọ di single mother because ìgbà tó yún bá dé táwa bá tẹ̀ ní pé ká má bàgbé ayé rẹ jẹ́ ká má lé ọ lọ bá ń tú láàsì kò ní fẹ́ ọ yóò padà sí ọlẹ̀ náà ni torí pé kì í ṣe pé ó ní determination pé ẹ fẹ́ fẹ́ra yín tẹ́lẹ̀ láàkà yìí ò ní gbọ́ba ò ilé tẹ́yìn náà ní dàrú lágbára lọ́wọ́ ọlọ́run ibi tá à ń bá yé lọ àfi ká ló kó mójú tó ń tóbi o.
1: Bẹ́ẹ̀ni o n ká ló kó mójú tó ń tóbi ni kai ó ti cut wow hello. Hello,
4: ẹ kalẹ o dadi ẹ kalẹ sa ẹ rasa ẹ. Kẹ́ẹ̀rí a kan pariwo pé single mother kú gbòòrò. Ló kú gbòòrò ṣé ẹ wọ pé lóbìnrin bíi ilé ìfa wàhálà sórí ara rẹ lóbìnrin tó wà lólé. Obìnrin ní ìbájúẹ́ pé abẹ́ ọkọ ló wà. Social media ti bẹ kan o bó ti bá tẹjọ bí ìjẹ equal right in the marriage èmi ò rí inú bíbélì pé equal right wà bàbá mi bíbélì tẹ ṣe mi kó ní ọkọ lo lórí aya àìwọ obìnrin tó wà lábẹ ọkùnrin lọwọlọwọ báyìí tí ò fẹ gba instruction látọdọ ọkọ ìtayẹ lójú ẹrẹ mọ ó dẹ fọkàn sí pé ìtarẹ ìtàn ò dẹ rẹrìí. Ìtàn ọ̀rẹ́ máa ní àìgbáyé ṣíṣe ìtàn ọ̀rẹ́ àwọn tó dé single mother most of some of them are unfortunate to have fallen into wrong hands at the initial stage. Kìí ṣe gbogbo wọn ni ò dáa ẹlòmíì kan wà very unlucky ni ìwọ́n tó wá wà ní ilé tó yẹ ìyàwó ìyàwó abẹ́ nìkan ìtayẹ lójú ẹ̀ rẹ̀ mọ́ ò fẹ́ free ò wá freedom. O wa fẹ jáde síta pẹ̀lú ọkọ pé ìtàrẹ ìta ọdẹrẹ rẹ ọkọ ní bàbá tó sọ̀rọ̀ kẹlẹ àwọn ọkùnrin sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sí wọn ọ̀fẹ́ fẹ́ yàgò sínú lẹ́yìn tí wọ́n wá lò lẹ́gbọ̀n wá pààkì ẹ̀sẹ̀gbẹ́ kan ni. Ọkùnrin tó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó dẹ̀dú wà ta sí their gold diggers. So kí kó ní kánkó gbogbo bẹ ọ omi tó bá wà lẹ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ bá tọkọ bá ní mú wá lọ́wọ́ ẹ̀ o àgbègbè wa appreciative yàtọ̀ mo kí lẹ́ẹ̀kan mo rí appreciate ẹ̀yìn lẹ́ẹ̀kan ṣàtà lóbìnrin tó máa lè sọ pé ọ̀gájì wa gbìyànjú kí ló gbé tó gbé o lọ́wọ́ lágbájá ni tọkọ máa parẹ́ ẹ̀ ni and this happens to responsible men ṣẹ́gun mo ní máa ń tẹnu mọ́ responsible men suffer a lot in that manner. Nígbà tí ìwọ̀n bá jáde tán torí pété ọ̀rẹ́ wa fẹ́ padà ọkọ̀ nígbà mọ́ máa jẹ́ kí fẹ́ lómi láyè àlàáfíà fún yín bàbá mi
1: Ah, oh, you're long. Hmm. Eshe sa.

0: Yes, sir.
1: Ẹ sáku ètò.
0: Yes, sir.
1: Dari Adébáyọ̀ náà ló pé láti rú wa.
0: Yes, sir. Dari.
1: Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Pẹ̀lú ó dàbí pé ètò tẹ́jú wá lálẹ́ yìí. Ó kú kọ́ sí àwọn obìnrin. Ṣé ń gbọ́ mi sọ
0: máa. Bẹ́ẹ̀ni, sir.
1: Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwa gan lọ bàyẹ̀ jẹ́. Ọ̀dà sáà nìkan tí mo mìíràn.
0: Mi ń gbọ́ yín.
1: Àwa ọkùnrin àwa lọ̀bà yìí jẹ́ ẹlòmíì ò tí ìtòyàwó ẹyọ kan ní tó ní méjì mẹ́ta ṣé gbà pẹ̀lú mi bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹlòmíì ó yẹ kí wọ́n ya kí wọ́n la ìyàwó ẹyọ kan sí méjì fún kókó ẹ̀gbẹ́ kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á lọ fẹ́ méjì wọ́n lọ fẹ́ mẹ́ta pàápàá jùlọ àwọn ọlọ́kadà sọ́rí tù sí wọ́n á fẹ́ kan síbí wọ́n á fẹ́ kan sọ̀hún wọ́n á ṣe àwa àbángàn obìnrin yẹn kalẹ̀. Àwọn obìnrin wa sọ wọ́n di single mother òjijì. Bẹ́ẹ̀ ìfẹ́ inú àwọn obìnrin yẹn kọ́ ni láti bára wọn nípò tí wọ́n bára wọn àwa ọkùnrin lábà wọn jẹ́ níbẹ̀. Èmi máa lórí programme kan ní orí rédíò kan kí n bá polówó rédíò kí n bá polówó ọjà. Èmi máa ń sọ èyí tí ipa tí àwa ọkùnrin ń kó lórí àwọn obìnrin yẹn bí wọ́n gbé ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe dà. Ipa tí ò da lọ̀pọ̀lọpọ̀ wa ń kó tó sì yẹ ká ṣọ́ra. Mo sọ níjọ́ yẹn lọ́hùn jọ tí mò ń dá sí programme yẹn pé ṣé mi bẹ lọ́hùn kí ọmọ mi obìnrin kí ọkùnrin bà láyé jẹ́. Kí ìbá ti bẹ lọ́hùn kọ́ kí wọ́n bá ọmọbìnrin mi láyé jẹ́ kò yẹ kí bọ́mọ lọ́mọ láyé jẹ́ náà. Kì í fún lóyún kì í fi sílẹ̀. Ìtúlọ̀ ọ̀fẹ́ lomi kì í tún fún lóyún kì í fi sílẹ̀. Ọmọ adọmọ tọ́. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dákunrin tó nǹkan tí ò da ni àwa ọkùnrin ẹ jẹ́ ká sọ ọpọlọ wa kalẹ̀ ká sì bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ and then lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ẹni tí tó ń jóná tí wọ́n rí tó ń jóná lọ́wọ́ yóò sì tún ẹlòmíì náà láti pé òun fẹ́ lọ jóná. Ẹ fa. Má.
0: Mo ní tẹ́lẹ̀ náà kọ́.
1: Ẹ ti rí ẹnìkan tó ń gbé ìgbé ayé tí ò da ìgbé ayé single mother ẹ rí ìnira tó ń rí ẹ rí wàhálà tó ń rí nítorí kẹ́yìn ó fi ìdí mọ́lẹ̀ ọkọ yín kẹjẹ́ kí ọkọ yín ó kẹ́ fara mọ́ ohun tọkọ yín bá ń ṣe irọ́ o mo fẹ́ lọ gba lọ gbé ìgbé ayé tẹni yẹn ń gbé ó rò tẹ́lẹ̀ àti òrété
0: kébí
1: ayé òyìnbó ta dé ó di à ń sọ pé single mother tí ó bá ti sọ pé ẹnìkẹ́ dálé moṣú ìtìjú ni láyé àtijọ́ dálé moṣú. Kò sí tìjú mẹ̀mọ́ nílé dáàdi tèmi nílé wa ní family house tiwa ní gbẹ́ni gbígbà wọn èyí gbà kọ́ ọmọbìnrin wa dálé moṣú wọ́n gbà pé tóbìnrin bá dálé moṣú yóò bá lígbẹ́ ni. Aló.
0: Mo ń gbọ́ yín sá.
1: Tóbìnrin bá fi dálé moṣú yóò lọ bá lígbẹ́ ni wọn èyí gbà kóbìnrin wa dálé moṣú. But nísìnyí nǹkẹ́ ayọ̀ ni wọ́n fi ń ṣe single mother àwa mú ẹ̀ṣẹ̀ tàbí òṣì àwa panel ẹ̀ làwọn fún ní orúkọ mi ó kì í yẹ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà kọ́ lọ pé lásìkò yìí ẹni tẹ́ bá làdílẹ̀ fún ẹni tẹ́ làdílẹ̀ fún ṣe ti máa ẹni tó ń bóra tó ń jó tó wá kẹnu fẹ́ dà yìí ẹ ṣàìmọ̀ pé ọkùnrin ilé yẹn kù díẹ̀ káàtó. Nígbà tí bíbélì sọ pé ọkùnrin ò gbọdọ̀ mú ohun tó ń ṣe tóbìnrin bẹ́ẹ̀ ni obìnrin ò gbọdọ̀ mú ohun tó ń ṣe tọkùnrin tí mo wá rí ọkùnrin tó lọ dín un and then eloma ọ̀pọ̀lọpọ̀ obìnrin olùbátoráyè ìwọ ọlẹ́mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá ní ọ̀pọ̀lọpọ̀ ní ìwà tí wọ́n ìwà òṣì tí wọ́n hù nílé ọkọ wọ́n fi ń kọ́ ọmọ wọn náà nísìnyí níbi tí wọ́n ti ṣubú wọ́n tún pé ká ọmọ ọ̀hún tún lọ ṣubú níbẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ bá ń gbótò yìí lálẹ́ tẹ mọ̀ pé ẹ ti ṣubú níbì kan ó yẹ kẹ́ ẹ sọ fún àwọn ọmọ yín ibi tẹ ti ṣubú wọ́n máa ṣubú níbẹ̀ mọ́ kẹ́ ẹ pè wọ́n and then àánú wá ń ṣe gbogbo àwọn gan máwùn yẹn àwọn àgbàlagbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó pé nǹkan ẹni ẹbí méjì kìíní obìnrin ìkẹ́ni wo ni ẹbí méjì kìíní obìnrin ta ló bẹ náà wá ń kọ̀ lọ́wọ́ ẹ̀ tabani nǹkan ẹni ẹbí méjì kìíní obìnrin tí wọ́n bẹ náà wá ń kọ̀ èmi máa ń sọ èmi ọ̀já ọmọ mi fún bàbá kan àti bàbá kan ìní já láéláé wọ́n ti ṣe làálàá lórí mi èmi náà ìsinmi gbọdọ̀ tọ́lọ̀ kó tèmi bá wọn mọ tí wọ́n bá lọ sọ́dọ̀ mọ́ girama tí wọ́n bá lọ sọ́dọ̀ mọ́ mi wọ́n ò nílé fún wọn tí ó nílé gan wọ́n tọ́jú wọn jù mí lọ ó ṣe ọ̀tọ̀ ara ọ̀tọ̀ nìyẹn tó náà gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn obìnrin ẹ jẹ́ ká sọ ọpọlọ wa kalẹ̀ ẹ wo ilé yìí ò ní dáre àti
0: orí
1: ṣe lágbára ọlọ́run gbogbo iṣẹ́ tẹ bá ṣe lóòrùn pátápátá gbogbo iṣẹ tẹ ba ṣe lóru ẹ ni gbẹ nípìnlẹ
0: ami
1: ẹyin tolé onílé ilé tí yóò ní dàrú lágbára ọlọrun ọdẹdẹ yóò ní bàjẹ lágbára ọlọrun lórúkọ jésù obìnrin àjèjì òní ja yín lọmọkọgbà obìnrin àjèjì òní jogún yín lágbára ọlọrun bẹẹ ni ò rí o
0: kárí
1: gbogbo ẹyin bàbá bàbá tẹ máa ń dá sórí ètò ẹ ṣe gan mò ń gbádùn yín gan ọpọlọ yóò ní jọba lórúkọ jésù
0: kárí
1: adébáyọ láti rú ayọ ẹ pé
0: hello.
2: Me problem kun ya se soro. Bele mi na fe soro.
0: Yes sir.
2: Than 100 and something times.
0: Yes,
2: not to to be.
0: Ma binu.
2: Even Lord that already 6-2000 gone.
0: Ma binu.
2: O ti wa la. Marriage counselor.
0: Era
2: sir. O ma pe eko to nko yun e come re mbakare ni o lati lo gbo.
0: Yes sir.
2: To ma pe en to se yi. Ah. Angelical lo je and only those who know it freely awon to ba ma gbo won gbo
0: beni
2: won de change ise si won emi na mo awon ti o de ni gbo ba so di osu marun to ku le todun ipari won ni gbo mo wa ki gbogbo awon baba ti ori won pe ti won ti da soro leni in fact aye ti e na ni baje o
0: amisa agbara olohun amisa
2: mo wa fe fun awon eyan mi yen na ni kene ka won ni STEP eyi oko ati yawo s yen duro fun ke S yen do ke si bo mo ti have think together eat together
0: yes
2: pray together
0: yes
2: and sleep together
0: yes
2: together
0: yes yes
2: so kin ka won na gbo a to ba ti di a ba ti ni four kin acronym yen
0: yes
2: won the problem sleep together think together, eat together, and pray together.
0: Yes, yes, it's
2: you. Oma elongate isisi yini nwe awon ayoko atiyawo. O si re agbon ni agboye laarin ara won. Ti o je pe igbe aye to dun ni won live.
0: Ni won ma live.
2: We won 90 to 100.
0: Yes, yes. Then
2: na ni o wo na o.
0: Ami okay, sir. E se gan ni sa mo dupe sir.
2: Tori e ni o ti je nsun.
0: Ba do
2: ti to ti pe mi e mo ni. Gbogbo to ba ma da leni.
0: Ben.
2: Yo sa gbe phone ni.
0: Ben ni.
2: Yo dara fun.
0: E se sa mo dupe sir.
2: Adura re o gbo da gbo.
0: Ami sir. E se gan ni sa.
2: Please keep it up.
0: Yes sir. E se sa. Yes sir. Hello. Hello,
3: Auntie Tolu.
0: Ekale, sir.
3: Ma ku eto yo dara fun
0: yin. Yes, sir. Ami, ami, sir.
3: Afi ko Olorun tun wa se.
0: Ami.
3: Eko nla ni ile ita tun bo la sale. Mo kan fe so wi pe gbogbo enikeni to ba ti da Olorun mo ko ni gbege aye ti o da.
0: Ti o da.
3: Ta ida Olorun mo lo nda opolopo nkan ro. Ko si. Atobinrin o atokunrin o ani lati ni ore ofe lati gbo ara wa ye daada ohun ni o ni mu kini idile o baje opolopo awon mo to yaya ko ya si gboro loni gege bi nkan ta so yen lowo awa obi ni die ni lowo awon omo ayi igba kan da keyan o ja omo o but laye ode oni nkan to lagbara ni en to ba ti obi to ba ti deru ewu o wa nu ewu ko ipo a fi awon grandpa yen a fun olokan bale because ile obodi ile oko obodi kan ba da oni ja omo
0: be ni o
3: ile oko obodi kan ba da oni ja omo
0: be ni
3: mo fe so fun yin daddy mi ngba ta wa ni kekeke mo fe so fun yin gbangba leni awon to wa to ja awon aburo mi won wa fi oye won mo aburo e gengen no won wa mo ja won wi pe awon fe ma lo to won dare mi lo won gba se wari mo fe so fun yin pe eyi to tele mi ti won ja mama to ja omo obirin yen ri to tori pe mama yen da olorun mo
0: tori pe won da olorun mo
3: opolo opolopo awon obi lo nla da olorun mo ohun lo n pa ti nkan ti baje ero olorun ba mi gba te nsoro eni to nse chikuchi pelu omo okunrin yen
0: wallahi olorun
3: se mo wi pe iru wa jija omo si bi to tin lo ko se ko ni issue bi se pe iru eyan wo la ja omo
0: eh
3: iru eyan wo la ja omo fun oh awon ti o ti awon ti awon ti o ni lari a lo ko mo so do won pe ko ma lo ko se
0: eh
3: oga ti o kan oga ti o lo church ti o da ti o ti o mo nkan ba wo le ti fe fo mo so do won iwo omo be fe ni lari ibe lo ye ka ti kill sara mo fe fa awon elomi laye on pe lati gbo ora
0: e se gan
3: ni lagbara lowo olorun ni sese
0: ami
3: le yin o de ma tesi waju ruko jesu
0: ami
3: anu olorun ni fini sile e ko nla lagbara le nko wa emi o le ja omo mi o mi yin le ja mo o se ka to ba kun lajo ko ba tun appreciate wife mi gan tori won je obirin to duro oye de yi won lo to obirin o ma wo wa e
0: beni
3: sugbon a manage ara yi ara wa debi pe enikeni o ni mo nkan to nsele ni ile wa olorun wa pelu wa oju ni ti wa
0: ami
3: e pelu
0: e se gan ni sir e se o yes sir

0: Hello.
1: Àti Tolú Orinté.
0: Ẹ kalẹ́ sá o.
1: Afa Salami ni láti pápá ẹlẹ́yà.
0: Ẹ kalẹ́ sá, ẹ rà sá.
1: Ọlọ́run kúkú kan pẹ́ sí ti ń yọ́dẹ̀ rìwọ́ọ̀dù yìí.
0: Àmì o, àmì, àmì sá.
1: Ẹ̀yin náà wo gbogbo ẹ̀kọ́ tá a ti jọ́ ti látàárọ̀. Torí mi àti gègé láàjọ́ wà àti ìwé. In fact, kọ́ròyìn ò tó má dàrú. Èèyàn máa wálé kún mà ni o. Gbogbo ẹ̀sán ọ̀dẹ dọrùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àlẹ́ jèrè láyé jèrè lọ́run àǹtí Tolú.
0: Àmì, àmì, àmì sá.
1: Gbogbo ẹ̀sán yóò ní pin ayé. Ẹ fọ̀run ṣeré jẹ́ o.
0: Àmì, àmì.
1: But ojú tèmi wá fi wo gbogbo ẹ̀ ní sáwò. Àwọn kan bẹ tó jẹ́ pé kékeré ni wọ́n ti ń sọ̀rọ̀ lójú wọn. Irú àwọn báwọn ẹnu wọn máa tọrọ. Torí pé ní kọ̀rọ̀ sí àgbà. Ikùn ni kọ̀rọ̀ sí àwọn ewé. Àgbà tó bá dàgbà tí ọba ti nínú àkọ́rọ̀ sí. Irú wọn ọyẹ́ lọ́ba. Kódà ẹ̀gbọ́dọ̀ fi wọ́n ṣàkóso. Àti ilẹ̀ kékeré ńlọ́lọ́run ti kọ́ yín náà máa ṣe. Ọgbọ́n yín, ìmọ̀ yín kò ní jọba o.
0: Àmì, àmì, àmì.
1: Bó ti awulẹ̀ ọ̀dá tó kò ní di tọmọ lọ́wọ́.
0: Àmì, àmì.
1: Àmọ́ yín ó yàn wọ́n yanjú.
0: Àmì o.
1: Ẹ sì rọ̀lá ọmọ jẹ.
0: Àmì.
1: Ọjọ́ alẹ́ yín ó dá o.
0: Àmì, àmì.
1: Ẹ̀yin náà wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀. Èyàn máa rò lọ́kàn pé ńbo la wá já sí
0: yìí. Bo la wá já sí ìlú, bo la wá wọ̀.
1: Yes. Tọ́rọ̀ gọ̀rọ̀ yẹn bá ń dàrú. Àǹtí Tolú ọ̀rọ̀ yóò ní dàrú o.
0: Àmì o, àmì.
1: Ẹ kú ètò fẹ́yìn ẹ̀ ò ní bàjẹ́ o.
0: Ẹ ṣe gan ni sá.
1: All right, ma.
0: Ẹ ṣe sá, ìsá.

0: Okay, ẹ rí wípé àkókò ṣe kí ni ó ti pè mí lẹ́jọ́ gan seriously. Ẹ wo ẹ kàn ìtẹ́jú tíntín. Hello.
1: Last caller.
0: Yes, sir. Bẹ́ẹ̀ni.
1: Gbogbo àwọn bàbá bàbá tó ti sọ̀rọ̀ yẹn.
0: Yes, sir.
1: Orí wọn ò ní jẹ́.
0: Àmì àmì.
1: Mo máa sọ̀rọ̀ ọ̀pọ̀lọ.
0: Àmì.
1: Ẹ
0: ṣe sá.
1: Mo ìgbẹ́ pé ìmọ̀ ránpẹ́ kọ́.
0: Yes, sir.
1: Torí kò sí ẹ̀kọ́ ní ògùn ògùn ìlọrin.
0: Ẹ ṣe gan ni, sir.
1: Ẹ wá fún wa bá máa ṣe rìn lẹ́yìn ìjọba ti dé.
0: Ẹ já sọ gbogbo ẹ̀ díjọ́ mẹ́jọ. Ọjọ́ ti lọ, dádì. Ẹ ṣe gan ni, sir. Yes, sir. Màá júwe fún yín. Kínní ni Adamasigba ní Mola Adamasigba Sabo Recreation Club Field yẹn òun ni. Field Recreation Club tó wà ní Sabo yẹn Adamasigba yẹn ibẹ̀ ni. Yes, sir. Ẹ ṣe sá. Mọ́kọ́lá lè máa gbà wọlé. Ẹ ṣe sá. Ẹ wo ẹ̀yin ara ilé, ẹ̀yin tẹ́ ẹ ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi, ẹ jọ̀ọ́ mò ń retí yín lọ́fíìsì láàárọ̀ ọ̀la. Ẹ bèrè tó lóòrín tí lẹ́nu gate lọ́wọ́ àwọn security, so wọ́n máa pè mí jáde, màá fún yín tíkẹ́ẹ̀tì yín. Ẹ ṣe gan ni o, kò ní yẹ ẹlẹ́ o, adìẹ kò palẹ̀ mọ́ gidi gan títí dijọ́ Sátidé. A ní pẹ̀dín lágbára Ọlọ́run, a máa pọ̀ sí ni. Ẹ ṣe o, ẹ kú ìfẹ́ ojú òní tí yín 0708160 3019 0708160 3019 lẹ́fì bá mi sọ̀rọ̀ ó dàrọ̀.

0: ẹtiwọn lè rìn tẹlẹ ẹ lomi fún ọ ti ní kí n lọ ṣe dídá ara fún àwọn olókùn àwọn tó ń bẹ lábújá wọn lè jẹrìí sí bẹẹ ní sá mo wọnú mẹjẹmú ikú ìsìnkú àti àjíǹde gbogbo ẹyin tí wọn jẹ rọnà lọ ẹ gba ọ̀nà tuntun. Ẹ gbọ́ ògo titun. Sọ pé ayé mi gbọ́ Olúwa. Wọnú ògo titun. There are people that are facing unusual dryness. Mazatagadabara. Some people are frustrated. They are the junction of confusion. Ètò yìí ẹ̀yin lẹ ní báyìí. Má sun ẹkún mọ́. O ni wọ́n wí. Má sun ẹkún mọ́. O lẹ́yìn lẹ́kọ̀ọ́. O láǹdì sẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí. Ìṣẹ́yà mo náwó sí ọ obìnrin ìdá sàmì méje agbára sọni di korofo kó gbiná lára. Ami. Ayayaya agadaza ẹ gbọ́ tó ní kí n sọ ogun promise and faith tó ti di ẹ̀jẹ̀ rẹ ó ṣẹ̀wọ̀lẹ̀ jẹ́nsẹ́rẹ́ pèdè lè jáde gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run tó lọ ń bá mi gbé dìde lọ́wọ́ ẹnì kankan nù yín kò ní kú lójijì ẹ ní kú lójijì.
1: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adébárẹ láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. Fourth time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá dé bíbá yìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Wọ́n bá mi praise picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbéwò yẹn lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
2: Thank you, Jesus.
1: The second ẹ̀rí mi ni pé nílùú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi. Mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá. Ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá. Nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sílé tí mo fẹ́ dúró sí, wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní church ní bíbáyìí ní area wà, wọ́n sà sọ bẹ́ẹ̀, wọ́n sà mú mi wá. Ìgbà tí mo wá dé bíbáyìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́ ilé ibi tí wọ́n ti fi bú mi yìí, mo fẹ́ kí ìwo Olúwa kí ó jẹ́ wa agbára kí ó dojú tì wọ́n. Irú ilé náà tó tún tó jẹ́ tó tansẹ́ ní ilé náà ni kó o ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀.
2: Mo
1: ní ìjà wà, mo ní àmà alájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo jọ ìṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ tì ni, mo ń ṣe everything. Mo ní ṣe iléṣẹ́ Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ́ ìra ilé tó tan sùúlẹ̀ yẹ, Ọlọ́run dẹ́ ìra fún mi ní last month. Praise the Lord.
2: Ẹ wá nà. Ṣé ẹ gbalé ni abẹ ralé?
1: Mo ralé ni, njọ́ tí mo ralé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán tán ní ká dáwọ́
2: simenti.
1: Bẹ́ẹ̀ni, èmi àti ìyá mi nínú Olúwa. Mo wá jókòó níwájú tẹ̀. Mo ní jẹ́ ń lọ kí mọ̀mí olówó, mo bá débẹ̀. Àbánsọ̀rọ̀ mọ́ni àmọ́mí olówó ní Ṣùbà iṣẹ́. Mo fẹ́ fi Ṣùbàmí sínú àdúrà, mo fẹ́ kọ́ Ọlọ́run ra. Ọlọ́run bá mi, bàbá ọtọ́rítì mo fẹ́ kó ralé fún mi ní Ṣùbà yìí. Ìyá mi ní wọ́n filé kan lọ àwọn
2: ọmọ ìyá.
1: Bẹ́ẹ̀ ni ìyá iye olówó. Mo ní wọ́n filé wọn
2: ní ìyọ́.
1: Mo ní kí n jẹ́ lọ. Iye olówó ní ṣé mo ní anointing oil lọ́wọ́. Mo ní lọ́wọ́. Ó ní yẹpẹ orí òkè ògo nǹkan mo ló wà lọ́wọ́ mi. Ó lọ mi authority nǹkan mo ló wà nbẹ.
2: Ó
1: ní kí n gbé pàdé òní ibẹ̀ lọ́la. Àbágbé pàdé pàtá débẹ̀.
2: Ẹyin méjèèjì.
1: Àti ń price ilé yẹ. Ẹni yẹn jókòó níta. Mọ̀mí olówó ni wo. A fẹ́ lọ sọ ọ̀rọ̀ family matter. Bá a ṣe débẹ̀ gbogbo kìnìyẹ̀ mú kó síta. Mọ̀mí olówó okò ògbẹ̀ sí wá fún àná tiẹ̀. Ó ní kílẹ̀ ìwọ́n wù ẹni bọ̀dì mọ́. Àwa ni ká ara lè. Ilé ìkọ́ mọ́ wù ẹni bọ̀dì mọ́. Àwa ni ká ara lè.
2: Buhari ìyanu ní wíìkì.
3: Orú mẹ́ta tí Jami àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmù ojú pé ó máa bọ̀ wá gbà rẹ̀.
4: Ògùn tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ.

0: orí mọ yọrí ọmọ abajẹ orúkọ wáyé wá ṣe wàhálì ṣe abiyamọ yìí
1: lábẹrẹ
0: ìpinnu rere rẹ lórí ọmọ yóò ṣe o yóò ṣe o yóò ṣe o yóò ṣe o láti ìgbà jọ́nù baptist
1: rẹpẹ dama jọ́nù baptist
0: ìjọba ọ̀rú di àfagbọ́ra àwọn alágbọ́ra wọ́n fi
1: pàgbà
0: àwọn aláti fi pàgbà ni àwọn forces
1: the forces
0: principalities
1: àwọn ipá
0: tí wọ́n ní ànígbérí gẹ́gẹ́ bí ọ̀dọ́
1: àtẹ̀yù
0: ẹni tó lò ní mari
1: ẹni tó sì lọ mari
0: ẹni tó ní bó ṣe wáyé ló
1: padà tí wọ́n
0: bá ní òní lọ́mọ
1: ìtẹ̀sí ní bá ṣe
0: ṣe kan wà
1: jẹ́tọ̀lọ́tọ́rì
0: nínú ìtẹ̀ramọ́
1: your persistence
0: bẹ́ni
1: májẹ̀mú kan wà
0: get the covenant
1: nínú ìpinnu
0: your determination
1: possibility náà ń pè
0: it's not possibility
1: with church
0: pẹ̀lú
1: ọ̀hún
0: o gbogbo
1: ìṣiṣẹ́
0: ìṣù àtẹnumọ́nà kì í jọ́nà
1: where you are petite to
0: make it ẹ̀pá àdúrólé pẹ̀lú
1: ìpẹ́nu pé àwọn ìtọ́lé àǹgà
0: ẹ̀yìn agbára adánidúró
1: two months of stagnation
0: ẹ̀jù ayé mi
1: lẹ̀ release my life
0: ẹ̀yìn ẹ̀mí ìdádúró
1: you three of delay
0: ẹ̀jù ayé mi
1: lẹ̀ release my life
0: àdúrà
1: I'm going to go to the hospital.
0: Tó fi ọwọ́ gbáyà.
1: Data boasting.
0: Pé ẹkún ló fi parí
1: ayé. The end of life in weeping.
0: Ara kó padà.
1: Ìwọ
0: ni wọ́n rán mi sí
1: o. Yóò jọ́nà sẹ́tù.
0: Ogun ò ní borí ẹ̀.
1: Báwo ló bá kọ́ mi?
0: Ogun ò ní borí
1: ẹ̀. Báwo ló bá kọ́ mi?
0: Mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe.
1: I have a job to
0: do. Nínú second king.
1: In second king.
0: Chapter 4.
1: Oríkẹ́rin.
0: 18.
1: Oríkẹ́jọ́lógún.
0: To 20.
1: Sí orí ogun.
0: Second king.
1: Ìwé àbákẹ́.
0: Chapter 4.
1: Oríkẹ́rin.
0: Verse 18.
1: Oríkẹ́jọ́lógún.
0: To 20.

ọrìn àjò oṣù kẹjọ àṣírí ẹ máa tú òní bọ orí kọjá sọsù tẹsán ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lórí òkè ògo àṣejìrẹ ń bàdàn lọjọ saturday 29 the monday 31st august òru àṣírí cross over àkórí tí ẹ̀mí olórun alààyè fún òlí rẹ ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀ professor with authority breaking generational curse fífọ́ àti wíwú gbogbo ègún pilẹ̀ ogun àbíjọ níbi tá a ti bí ọ tó sọ ìṣeré rẹ tẹ̀wájú àwọn aṣíwájú jésù olúwa wa ẹni tí gbogbo agbára lọ́run àtìráyé ń bẹ lọ́wọ́ ẹ pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní ká báyìí ó máa fọ́ gbogbo ègún

0: ti adua mesilaro pelu iṣẹ o lati ibadan tabi ipinle ọsun a ṣe ìjìrẹ ni ẹ ma bọ lati dojukọ kokakola ori oke ogole de yẹn ìkórìtà ìpínyà rẹ fún wa tó mọ ọjọ pípẹ jẹ àjọ gbàdúrà.
1: a tó ń bẹ èròǹgbà rẹ jẹ ó yà máa bàjẹ́
2: ẹ̀yin
1: agbára ẹ wọlẹ̀ ẹ ń bàjẹ́ ẹ wọlẹ̀ àdúrà. O kọ Jesu ẹ̀mí mímọ́ agbára ọmọ ẹ̀rọ rẹ̀ jẹ́ ẹ̀mí ayé mi ẹ máa wọlé all my good thoughts and my good plans must come to pass in the name of Jesus. Yẹ́gàdá bí a sọ́jà yá gàdá bá the name of God. Jésù olúwa wa ẹ gbàdúrà kejì olúwa bá mi sọ ogun ìdílé tó fẹ́ sọ mí dàlá ìmọ̀ sí. Ogun àti egun ìdílé tó fẹ́ sọ mí di aláìmọ̀
2: sí
1: tó fẹ́ sọ mí di òpè ogun dàbí mo ṣe dà nínú ìran mi ẹ bá ń ṣẹ́ wọlé ariwo rẹ kó lọ. Bàbá ọmọ mi ni àyà àgàbà lẹ́bàá lọ́dàyà ogun ìdílé tó fẹ́ sọ mí dàlá ìmọ̀ sí olúwa bá